0: Vegas. This is
1: Jordan.
2: 5.5 FM. This is Jordan 105.5.
3: Station with the boys for entrepreneurs.
4: Asiko tu ye gaje mwamolaye.
5: Lọ́jọ́ ọjọ́ Friday ẹni rí gbọ́mi sọmi ọ̀tọ́ nínú ilé yín o. Lọ́jọ́ ọjọ́ Friday ìmọ̀ta ò ní ṣẹlẹ̀ wà tọmọ rẹ lórí. Lọ́jọ́ ọjọ́ Friday wọ́n ní tààyàn mọ́ rẹ lọ́fà. Ogun ò ní lè wà tọmọ rẹ kọjá ọlọ́rẹ lẹ́ni ọjọ́ Friday. Ayé ò ní fọ ògo ìwà tọmọ rẹ má ṣe ọlọ́jọ́ Friday. Ọba mi ọ̀rọ̀ gbọ́dọ̀ gẹ́gẹ́gẹ́. Ẹlẹ́ ti gbọ́ngbẹ́rọ̀ yẹ wíbẹ̀ ṣẹ́bẹ̀ ó dé. Kèrè mi kọ agbára ọlọ́run pọ̀ ó dá olówó dá tálákà pẹ̀lú ẹrù pẹ̀ kan náà. Ọba ti pèsè fún ẹyẹ ojú ọ̀rọ̀ àti gbogbo ẹranko ti ń bẹ ní orí ilẹ̀ àti inú omi. Òun náà ni ògbàgbé ẹnikẹ́ni wa gbogbo ilé ẹ̀ pariwo gogo. Pọtọfọkẹyẹ Emmanuel èmi ń jẹ ọjọgbọn ìwọ àtọmọ rẹ ò ní tú ní oṣù yìí o. Màmá bá sọ ìrètí nù má sì fi ara rẹ wí ẹlòmíràn. Ìpele ayọ̀ tí ìwọ wà yẹn òun làwọn kan ń gbàdúrà fún. Ìwọ nílé ṣùgbọ́n òun sunkún pé òun ní mọ́tò. Bẹ́ẹ̀ ni ẹlẹ́nìkan dẹ̀ sunkún pé òun nílé lórí. Ìwọ ní mọ́tò ṣùgbọ́n ó tún ṣàwọ́ wípé òun ní owó dání. Ibẹ̀ lẹ́nìkan wà tó ní owó lọ́wọ́ ṣùgbọ́n ẹ̀sìn ló fi ń gbọ́. Màmá bàbá jẹ́ sọ fún ẹ wípé ọ̀rọ̀ rẹ kọ́ ló burú jù láyé. Ìfàtí ẹ sì sàn ju tẹlòmíràn. Tó bá dúnkọ bàbá ẹlòmíràn wàá máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ni. Olùfẹ́ onígbàwọ́ ni kó lọ máa bèrè fún lọ́dọ̀ Ọlọ́run. David lọ nígbàwọ́ ẹbí Ẹdódómù wàá rẹ́ni ràn lọ́wọ́. Àńgẹ́lì mẹ́ta lọ nígbàwọ́ Abraham àti Sarah. Àńgẹ́lì yóò yọ sí ọwọ́ rẹ̀. Fàráọ̀ lọ nígbàwọ́ Joseph lórúkọ Jésù ọmọ rẹ̀ máa di ọba ní ilẹ̀ alàyè. Jésù lọ nígbàwọ́ Pétérù òní ṣe lásán ní ilẹ̀ alàyè. Aláàánú Samaria lọ nígbàwọ́ ẹni tá a ṣá lọ́gbẹ́ lórúkọ Jésù. Alẹ́ nìkan máa gbé wa tọmọ rẹ dìde lọ́sẹ̀ yìí. Sàmí lórúkọ Jésù ayé òní jí ọgbẹ́ tọmọtọmọ. Owó jaburata yóò wọlé sí gbogbo ènìyàn lóṣù yìí o. Lóòbù sọ ọmọ mẹ́wàá nù lórúkọ Jésù Abíyamọ yóò ní sọmọ nù. David ṣọ̀fọ̀ ọmọ tí bá ṣe bàbí fún lórúkọ Jésù òní ṣọ̀fọ̀ ọmọ. Ayé gba ọmọ mẹ́ta lọ́wọ́ Saulu lọ́jọ́ kan lórúkọ Jésù àlọ́wọ́ ọmọ rẹ òní fayé lẹ̀ lójijì. Lọ́jọ́ Adam àti Eva ní Ebeli fayé lẹ̀ lórúkọ Jésù òní gbọ́mọ sí o. Ayé fàjọ tún fún ọmọ fún Jacob lórúkọ Jésù lójú ìwọ̀n ní fàjọ ọmọ tún fún ọmọ fún o. Màláìka ọ̀fọ̀ àti ìbànújẹ́ kò ní yálẹ̀ ẹnikẹ́ni wa lóṣù yìí o. Ẹlòhí la máa sọ bá kàtá ni Ọlọ́run kò ní gbàgbé ọmọ rẹ o. Ayé yóò ti pàṣẹ rẹ gbólúwàgà. Ọmọ rẹ máa di olówó ẹbí o. O ní rogun bílì lórí ọmọ. Ilé aláyọ̀ yín kò ní nílé ẹkùn. Ọmọ wọn ò ní jẹsẹ̀ gbé o. Wọn ò ní fi tẹ̀mítẹ̀mí kẹ́gùn fọmọ rẹ. Ojú mẹ́wàá ojoojú ẹni orí olórí ò ní gbàṣẹ rẹ ṣe o. Ọlọ́run ò ní torí ìyàdá ó sí tọmọtọmọ. Ọlọ́bàtà ní mọ́dọ̀ ó ṣẹ̀wọ̀n á jọlá Ọlọ́run lọ́jọ́ alẹ́ o. Ọmọ tó jí lọ́jọ́ kẹta yóò fa àyàn mọ́ àbọ̀ rẹ sókè o. Ẹ̀yin ogun ọ̀run tọ́lọ́run rán láti tilẹ̀kùn ọjọ́ àná lórúkọ Jésù yóò tilẹ̀kùn ìṣòro wa o. Ẹ̀yin ogun ọ̀run tọ́lọ́run rán láti sílẹ̀kùn ọjọ́ ẹ̀rí yóò sílẹ̀kùn ọ̀rọ̀ fún wa o. Ọ̀nà àbáyọ ńlá fún ọ̀tọmọtọmọ. Aránṣẹ́ ògo tuntun sọmọ rẹ lẹ́ni o. Áńgẹ́lì ló ṣe ọ̀tá Ísírẹ́lì lọ́ṣẹ́. Lórúkọ Jésù ò ní rí ìjà ayé. Áńgẹ́lì kò gbẹ́rẹ̀gbẹ́ yóò ṣe ìdájọ́ ẹlẹ́ni ní ìdílé yín o. Ipákípá àtagbára kágbára kò ní borí àwọn ọmọ wa. Áńgẹ́lì ló dúpẹ́ tẹ́rù sílẹ̀ látọ́ sílẹ̀ tọmọtọmọ o. Iṣẹ́ ewé ò ní dáhùn lórí àkọ́bí rẹ o. Ọ̀rọ̀ rẹ ti dayọ̀. Ọ̀rọ̀ rẹ ti jó. Wọ́n ṣe kò ń gẹ́ ire. Anáwó àyípadà rere sọ́mọ rẹ látòní lọ. Amílẹ́ bùbá sírì olúwa tó gbé tálákà sókè kò ní gbàgbé ọmọ rẹ o. Ọmọ tó ń gbèjà olùpọ̀njú yóò gbé ọmọ rẹ sókè. Yóò sì gbèjà yín o. Yóò ní a gbé ọmọ rẹ síbi ayé rere. Màmá ti máa ń gbàdúrà ọlọ́mọ fún ọmọ fi ṣeré máa ṣàmì lórúkọ Jésù ìyanu máa bẹ̀rẹ̀ lórí ọmọ rẹ. Ọlọ́run tó yọ sí Sakara àti Elizabeth yóò yọ sí ọwọ́ rẹ tọmọtọmọ. Ogun kòsíkòsí ó dópin inú ilé yẹn o. Ayé ò ní bínú ìdìde ọmọ yín o. Wàá máa lọ láyọ̀. Wàá sì máa bọ̀ láyọ̀. Ire wọnú ilé yìí. Ẹ ò ní ṣàgbẹ́jẹun. Ọkàn yẹn balẹ̀. Kẹ́díta láti yàn á wọlé. Iṣẹ́ yẹn á bọ̀ sí. Òun á dé o. Kò ní kùwọ́ nìkan o. Olóore dìde. Aláàánú dìde. Aṣọ ògo yàwọ̀. Ìrànlọ́wọ́ dìde. Ògo dìde. Àánú dìde. Kẹ́níbẹ́kì lójú. Àti Sígun mọ́dà ó sì máa dìde o. Ọ̀dẹ̀dẹ̀ rẹ padà dé ọ̀dẹ̀dẹ̀ ìbùkún lọ́sù yìí. Ìfẹ́ yóò jọba nínú fámìlì yín o. Báwo rẹ ní bàlà.
6: Bọ́lá kì í yá.
5: Lọ́sù yìí wàá ṣe kò ń gé olóore. Ọpẹ́ kó tó jẹun.
6: Oníjàbàjẹ́.
5: Màmá ò sì máa gbádùn ọmọ rẹ. Alárin ò ní padà jẹ̀bi o. Ire wà lẹ́nu ọ̀nà lẹ̀kùnrẹ́ lọ́wọ́lọ́ ló kọjá sí yóò wọlé o. Ire tó pámánẹ̀t tó yàgbà lọ́sù yìí. Ọlọ́run máa padà gbógo fọ́lẹ́ rẹ o. Tó yàgbà ire rẹ padà. Bẹ́ẹ̀ kó lọ rẹ padà. Banya more bada. Kada rare bada. Agbara ko se je je o ya gba loni o. Omo re oni silewo. Okuko ni je olore lese lori omo o. Loju tutu ise e ma bo si o. Ariwo ko omo re ma je bi yangan loju yi o. Loju ya yo ni be ron tan fi si olowo o. Loju yo ni jawe gbobora. Loju yi ma je mu ati o dope ninu aye re o. Loju yi wa ma se tomo tomo. Oni rogun aleni ma deyin lori omo re o. Oni fo mo se gbese ran o. Eni Olorun yonu ti yodo re family yin o. Oni ri ajeri tako ni o. Wa je se babi re tomo tomo. Wa je foro lo tomo tomo. Loju yi wa kajo adura. Loju yi omo re oni balaye fowo ti o. Oni fowo di ogiri lori omo re. Aro dojo ibuku agbo agbo o ya koro si leyi tomo tomo. Ile baba omo re arowo yo. Ile ya omo re arowo yo. Lodugbo omo re loruko ogo re ma buyo. Loju ya de ogo omo re oni sidan. Omo re oni dara ijoba loju yi o. Orun yo du somo re loju yi. Omo ma gboro se olenu loju yi o. Oni rogun alajo bi loju yi. Ojo iweju wa tomo re dara. Loju yi oni joya apate mata o. A fi iwe ko se gbo se ti jona ninu ile yin o. O ko layo ma gbo lori omo re. A jagun jagun odi orun so pe wa jagun tomo tomo o. Eni to mo ri ma se olore. Wa jere nla ninu osu yi. Ibanuje ma di idunu ninu ile yi. Malu re oni jalule. O to to ba wo loju yi ogunle layo. Olokada yen oni gbe osubu. Oju lowo ire omo re yo farahan. Oni so mo re di dakuda. Omo re oni do lowo ana. Oni rogun odi gbere lori awon omo re loju yi. Akanti re ma wu loju yi o. Atuni de oni tu omo re da. Omo oni di jowo lomo e lowo o. Omo wo oni de ro arukiri loju yi o. Oni se esan kan to dara fun o. Lodo ojile omo ma gbe ode be. Itosi ni Canada wa wa jaye oba de be. Oro re oni di koroko ko jeun. Iyanu ti oni committee yo wole yin loju yi. O lo yo fun wa yo te Olorun tomo tomo. Oni yeye ko ni ta canopy banuje lori omo re. O ya wo abe ojije Olodumare lo. Oni pe ogo omo re yale. Ajinde ara ma je loju yi o. Loju yi aye ma bo gboluaga. Wa fi ayo si Olorun re loju yi. Oni yeye omo re ladugbo. Ajalu ire ma jalu o. Ile yen Olorun ma bo pari e. Wa ara ile yen. Wa ara ile yen. Omo ara moto yen. Omo amunu re dun. O si yi osu ayo re ni. Osu olale re ni o. Jesu Oluwa wa. Engineer gbe wa lo le agbara.
0: O wa bi oku.
6: Jesu.
0: Mo se nwa bi bayi fun ipade Tuesday yen. Awon mo mo mi wa bi aro ni. Won ma mo mi wa ni. Won ma ti mi leyin wa ni mi le duro sara won ma mu mi wa bi afoju won wa gbagi lowo mi ah mo wa di koko osan gan iru ewo lele olorun tugbon won lo da mi mo gbagbe mi mo je nje ran omo ninu sare bo se wahala sile that 70 years ti mo ti ko omo ikiri mi gbodo deru arun kiri igba to wa di pa wa se ipade ti isoji ti sango yen gbogbo gan se se soji yen to wa lori oke mo ma bi ma wa legbe kan mo wa dupe lowo olorun lojo to ni pe mo ni ala
5: Mama isoro e kan wa ni osu oru e ni gangan lo bo si o omi okuta ti ka samsi ni gbogbo eyan nbo wa gba lo fe mu ikeda ni o bole ni dale mo to wa ni sagu ota logun state so fo lokada ko gbe lo si church awon mo pakeye CAC Ago mefa ni gbogbo eniyan ti debe wa je won mo o. Gbogbo eniyan ma da ore anu lori awon mo. Lati fi gbe eto radio program yi laruge. Ko wa si ye to le fi ranse o. Ibaje 2000, baje 1000, baje 500 naira. Iwo sa je ki owo re wa ninu eto titoni. Te owo si waju wa layo lori omo re dale. Mama baba ipade ojo Sunday yi mi mo bi mo se ma so ko le mo wipo lagbara. Won didi ran mi ni je adura kan lojo Sunday. Mo de ti so fun awon eniyan lati ipade kola ifat awon kan ti gba iyo isowo be de ni won ti gba samu ori re iyo yen ni gbogbo eniyan ma mu wa ni ojo Sunday gbogbo won ti o ba de ti gba iyo yen wa gba ni soro eniyan ati samu ori e ta ba ra iyo lojo ta ba de le agbodo tun ni loruko Jesu run ma tu gbogbo wa le o olorun baba alabiya mo o
7: aye lo wa
8: hello hello prophet 090 60 57 11 10 fun itesiwaju eto yi e le fi ore sinu account details yi 30 34 34 7714 lẹ́ẹ̀kan sí 30 34 34 7714. Fakeye Emmanuel ló máa gbé jáde First Bank.
5: Abiyamo, a ò ní máa bọ́ jẹ mọ́.
6: From Lagos, this is
1: Jordan. 105.5 FM.
2: This is Jordan 105.5.
3: Station with the voice for

0: any baba the favor me a bounty of soy. There is no bad or ugly situation that this favor cannot turn around. Any can kill a week, or still see be on say le bruto tabila si buton la koja tabi damu tinti won pe ni oju ere olohun ti o le yi pada favor ni so pe favor olohun jo mi mo run ti baba yi ati mama in la koja mami e kan fo le meji si waju enikan ni be woli wa tun de emi olohun lo ni e se be sa pelu majemu ati ase olohun emi na nse nbi mo wa yi in to ba mu ofo si waju gbogbo eyin ti won mo mo pe ni ola nreyin tabi ola ti ri soju kan na mo yi ipe re pada pelu nti won pe ni oju ere olohun pe lato ni lo ki ola re ko mo lo waju in the name of Jesus Christ se ri anointing idite je meji meji ni pe tori favor olohun wa ni ki n fu ese gbogbo awon mo olohun ni ojo Sunday ati ni sunday church ni o ati ni wema ni o bi olohun ba ji o salaba pade mi woli odekunle epaphras mo fe for lesson enikan ni kinode is our covenant day of feet washing ojo majemu fi fo ese ni ese re o ni nkan se pelu bi ti favor o ran lo ibi meta ni oju ere gberu oju re bayi tawon eyan ba ti le wo le kan na won ni efun owo re bayi ni kete to ba tewo ki se gbe eyan ni ma tewo ti ma ri gba ki se gbe eni to ba toro ni won ma san oba oju rere olohun ko toro nkan ki won fun o so wa ri ese o na ni nkan se pelu favor ese re favor ni ma dari e lo si bire eni ori mi a kan oke so be owo mi agbare mu inu mi yo ma dun ese mi adebire awon ese kan ti debire laye olohun loji ori be so tin ba ti bo sori facebook ni se mami tin ba bo sori facebook sa ejo eyin te ba ni pef e mu lowo o sa si to ba ni yen iwo to ba ni cream ipara ni je be ba sadi agbon oloje n fe fun yin in le soro favor ki mo soro nipa ipara ko si bi se soro favor ti ni soro pef bi o ba wa ni mejeje o sa lo se ewe ibu iba so se o mo laafo o se dudu to mo fi weun olohun bo yo sise olobi je pe te ba ye nkan to dabi eni po mo gun mo te tawo eyan sari e won ni akuku mo ru o se ti fi nwe ko so mo ti mo fe dasi a mo te mefa se merin ti mo mo gbadua si o se a pade odekunle epaphras lori facebook laaro lori youtube ati tiktok to ba tun di 12 pelu awe ta n ba lo yi olohun bo loni oloni asin te si waju nu e awe wa di meta loni gbogbo eyan omo olohun ta si fi break loni lagbara olohun e ja lo nkan white meji agbon ati eyin meji agbon coconut pelu eyin mejeji because kini ti n lo soke die die si egbon ti mo fe so you may be age mate you can never be grace mate eni kan ni kin woli yen so e le jo je ojo ori kan na ki wa teni ojo lo school ba kan na olohun bo ke tun jo mo joko po ki ejo je ojo ori in ti won pe ni oju ere olohun ba ngbo o yato to in ni mo so yan den to yato so you may be age mate you can never be grace mate ori ofe yen so toto igbega yen yato to oju ere yen ototo ni mama atome baba yi atome to si alaba pade mi laaro kutukutu mo kan si ami ko mo fowo gba to ba le fowo gba gba favor gba favor gba favor gba favor gba favor gba favor gba favor gba favor gba favor e gba favor in the name of Jesus and can you get in the favor gba oju ere ninu we Samuel 2 verse 13 oni ohun yo dide yo si sanu fun si oni nitori asiko ati si oju rere o asiko ati si oju rere si ni toto akoko na de ki gbe akoko lati si oju rere si mi akoko na de eje fenu so bayi wipe with divine favor there is no limit to what one can be in life pelu nti won pe ni oju rere ko si eni to le so pe opere o mo n to da o mo bi to le gade ẹni tó bá wo ojú ere gíga rẹ̀ lópin ẹ̀yàwó ẹni bàbá da ojú ere lù mí and tó bá ṣe bí àsìkò kan bẹ téèyàn nílò láti kígbe fún ojú ere àsìkò bàtà bá mú second half ni àti mú second half ọdún yìí sá ọba àjàgbàlagbà ọba àjọ ọmọdé ọba àjàrúgbó tí tí wọ́n ń pè ní favour ọlọ́run bá dé a sì yí gbogbo situation ayé rẹ padà mí mọ ibi tó lè dàgbà dé wà wá dàbí ẹni pé wọ nìkan lọlọ́run gbọ́ tiẹ̀ àánú yà wá mọ̀ ṣiṣẹ́ lóní kọ̀ǹgbẹ̀kọ̀ǹgbẹ̀ fún ọ ẹ̀kẹ́ bàbá dá ojú ere lù mí dá lu àwọn ọmọ mi bí ayé mi dìde nínú ayé tí mò ń bá lọ yìí mọ́mí àti dádì wọ́n ní kí n fọ ẹsẹ̀ yín lọ́jọ́ Sunday ni ìyẹn ni ó lédi wa lọ sí convention convention yìí tó ní í ṣe pẹ̀lú birthday ìyàwó mi nínú ibi tá a ti mọ wọnú májẹ̀mú lọ́dọọdún irú àwọn ìpàdé báyìí women convention kan ni lọ́dún ẹ̀mí àwọn wòlíì sọ pé káwọn obìnrin ó mú ọ̀já wọn bọ̀ àwọn tó ń wojú olúwa fún wọn mọ ẹ̀ẹ̀mejì náà ni mo á sọ bẹ́ẹ̀ gbogbo àwọn èèyàn lẹ́lẹ́kan jẹ̀ka gbogbo ẹni tó ń bọ̀ lóhùn gbọ́ fún ilé kíkọ́ màá ní wọn dò bálẹ̀ ìpele àwọn mẹ́sàn-án ni màá mọ gbàdúrà fún tó bá tún di september ìpele àwọn mẹ́sàn-án mi màá bá já mi ń bẹ̀ ìyókù tó dọdún mi and gbogbo èyí tẹ fẹ́ búùkù hostel tẹ lè dé sí ẹ wo nọ́mbà yìí 070-89-38-20-89 ẹnìkan ní ẹtún pé 070-070-89-38-20-89 ẹ lè pè nọ́mbà yẹn pè mercy sórí ẹ̀ alágbára ẹni tó láyé àtọ̀run àwọn èèyàn ti ń bùpẹ̀ bí ọba bẹ́ẹ̀ débẹ̀ látọ̀ ní lọ bí ọba bẹ́ẹ̀ débẹ̀ lọ́la ẹjẹ́ mẹ́nu kó mi bẹ̀ yẹn ẹgbọ́n mi sà mo rán ọ jáde lónìí níbi táwọn kan lọ tí wọn ò mú nǹkan kan bọ̀ ibi tí wọ́n dé tí wọ́n dájú wọn ìwọ jáde lọ́kọ̀ pàdé ó mú nǹkan bọ̀ àṣẹ kan ní mọ́jẹ́ yìí ò rí nǹkan mú bọ̀ favour kan ni gbà ó látò nílọ in the name of Jesus Christ àmọ́jẹ́ ń sọ̀rọ̀ jìnnà inú jésù ni favour wà bíbélì ní jésù olùgbàlà bẹ̀rẹ̀ sí dàgbà pẹ̀lú ọgbọ́n àti ojú rere lọ́wọ́ ọlọ́run àti lọ́wọ́ ènìyàn ó nìkan la fún ní ojú rere tí ò lódiwọ̀n nínú ẹ̀ làwa ti ń bù mọ́ dá ojú rere lu àwọn ọmọ tó bí ẹwọ́n tí ya ìsọ̀sà inú mi sì ń dádùn kí n tó sọ nípa ọrẹ májẹ̀mú òní ló pé ọjọ́ kẹta ìgbà tí ọba fi pé ọjọ́ keje wòlíì ọdẹkùnlé ọjà mi ń bẹ pátápátá ẹnjìníà ẹ pé mọ̀mọ́ yìí ẹ wo bó ṣe mú ọ̀rọ̀ inú mi sì ń dádùn kò sí nǹkan méjì tó lè ṣèyẹn fún ìyá yìí ju ojú rere lọ.
1: Orúkọ mi ni Evangelist Akinbọn Emilola Ireyinika Dorcas mo wá láti ìyà Nàìjíríà.
0: Nice.
1: Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore tó ṣe ní inú ayé mi. Mo kọ́kọ́ fi àkókò ìdúpẹ́ lọ́wọ́ bàbá mi Ọdẹ́kúnlé Epaphras àti ìyá wa Emilola Tèmi Tayo. Mo dúpẹ́ lọ́wọ́ wọn gan fún àdúrà ìgbà gbogbo fún nílọ bímọ ọlọ́run fún pàálù àti àbọ̀ mímọ́ mo lọ láyọ̀ mo bọ̀ láyọ̀ pẹ̀lú àdúrà wọn nígbà gbogbo ọlọ́run tì mí lẹ́yìn oore ńlá tọ́lọ́run tó wá ṣe fún mi ni pé ọmọ mi kan ṣe wedding bíi ọdún mẹ́ta sẹ́yìn bàbá mi náà ló ṣègbéyàwó fún ọ ọmọ ìwà sọ pé àwọn ọmọ tí ì lóyún mo ní mọ̀ wọ̀nyí ọlọ́run fẹ́ confident time fún yín ńlọfi ló fi rí bẹ́ẹ̀ ọdún kejì oníbò ni mo ní à ọlọ́run fẹ́ àkókò tí ó wọ̀ tí ó tí ó rọ̀yìn lọ́rùn ó ní ó yí ọlọ́run nígbà ó di ọdún last year mo ní à fún ọmọ pé 2026 nínú ìjọ comfort life mission the year of overtaking àwọn tó ti bímọ ṣáájú rẹ ó lè wọn bá oògùn yà wọn lẹ dàtí so ni ìbejì ló fi gbé bí wọn bá ti wá pe àwọn ọlọmọ màá dúpẹ oore táyé màá dúpẹ kẹhìndé màá dúpẹ oore táyé màá dúpẹ kẹhìndé mo wá sọ sí ìdí méjì dẹ mo promise oore ìbejì tí pé bàbá ti ṣe ìbejì fún mi oore méjì ńlá kọ̀ǹgbẹ̀kọ̀ǹgbẹ̀ ni màá ṣe.
0: ó ti sùn màmá yìí ni mo like jù ǹjẹ́ jẹ́ mọ̀ pé èèyàn lè mọ san ọrẹ lẹ̀ even láì tí ìgbà yanu yẹn màá sọ nǹkan kan láìpẹ́ yìí o lè mọ rú ẹ bọ́ lẹ̀ o lè mọ sọ ọrẹ májẹ̀mú ìyanu rẹ lẹ̀ àṣírí àwọn atayọ nìyẹn ẹgbọ́n tíyà yẹn sọ ọmọ wọn ti márì bọ̀ kì í bímọ àwọn wá bẹ̀rẹ̀ sí mọ̀ọ́mọ̀ wọ́n ń san ọrẹ lẹ̀ wọ́n ní nígbà tí ò bímọ àwọn onímọ̀ wọ̀rí 2026 overtaking ni wọ́n pè mọ́ ohun tí ó farahàn wọ́n láwọn wá bẹ̀rẹ̀ sí san ọrẹ ìbejì ọmọ kábúà kẹtọ́nà santapahaya àwọn tí ń gbọ́n nìyẹn so gbogbo ìgbà tí wọn náà bá ní opportunity mọ̀ọ́rú ẹ̀bọ ìyanu tó fẹ́ lori note yen ni ma ti so eyin wo gan le isun re majemu yin oni lo pe ojo keta ma so titi di on the 7 leyin on the 7 mi ni so we mo iwo ti wo na ba fe se ti e loni oni lo sese di ojo keta awon kan se lana awon kan se awon die se ni ojo ta side re awon kan se lana awon kan na o tun lo se loni ojo Friday ojo jimo iwo to ba fe se ti e loni so yi gbogbo awon to nse iko lo lasan on dajo ni ojo to ba kajo eni iwo to ba be so re majemu e ninu we Psalm 50 verse 5 oni ku awon ayan fe mi jo je won fi ebo ba mi da majemu eyin ayan fe ti won na fe danwo ore ta fi siregun lojo ti ogun ba de tabi ti ogun ba le gbogbo eyin te fe san ti yin loni e je fun yin account number church tabo ni da mewa re tabo ni akansi ore boye o ti san o wa ni nkan oluwa mo fi ore ilele mo fe ko iwoye odun tin bo mo ti fe ko dele ni ko to di July odun tin bo ko to di July odun tin bo mo ti fe ki gbogbo awon omo ti mo bi o se igbeyawo mama kan lowo e se n ba we o wa awon omo mere ni to bi ko ti si kankan to lo nle mo ru e boti account number church 1966 36 38 73 bo le kan se mu ba iroyin 1966 36 38 73 Access Bank ni oko church na ni o gbe jade Comfort Life Mission International bi yan ba wole lo eleyi 2017 4290 47 2017 4290 47 Comfort Life Mission International yen o gbe jade sugbon First Bank ni yen e to ba wu First Bank ninu message oni ko fi sanre majemu ma and egbo mi eyin te ba ni pe

0: Afras tó sọ fún ọ pé wà á wo ẹ̀yìn kìkì èbó lórí, wà á wo wájú kìkì èbó lórí, wà á wo ẹ̀gbẹ́ kìkì èbó lórí, wà á wo ẹ̀yìn kìkì èbó lórí. Ẹgbẹ́ ọwọ́ yẹn lórí àlàtọ̀rọ̀ kó lè wá sí ìmúṣẹ. Màmá alágbàdo rèé, bí màmá ẹ ṣe tẹnubọ ìtàn wọn, ọjọ́ tá a mú wọn lọ sí ilẹ̀ Israẹl tí màmá dé láti Israẹl ní rómi aláṣẹ. Wọ́n ní mo rí omi aláṣẹ ní ilẹ̀ Israẹl, èmi náà kọ irú ilé yẹn, èmi mo lọ yalé yẹn sí mímọ́ fún wọn ní àjíàmbí. Gbogbo àlá màmá yìí lọ wá sí ìmúṣẹ, gbogbo àlá rẹ, gbogbo ìran tó ní, gbogbo tí ń wọ̀ ṣe láyé, ẹ̀mí mímọ́ yóò fún ọ ṣe.
1: Ọmọ àti comfort life is ò yàtọ̀ bí mo ṣe múra tí mo dán.
2: Ẹjẹ́ máa lọ mọ̀mọ́ ọ̀dọ̀là ẹ parí ìtàn yẹn ó dùn gan-an. Ẹjẹ́ máa lọ gbogbo ọmọ ọlọ́run ni kò rú ẹbọ sí àdúrà yìí. Ọlọ́run jọ jẹ́ ń jẹun tí bàbá mi ò rí jẹ rí, jẹ́ ń délùú tí màmá àti bàbá mi ò dé rí. Bí ọ̀bà ní dẹ́jà rẹ̀ ohun ọlọ́run ló ń gbọ́ yìí. Ọlọ́run ni màá ṣe bẹ́ẹ̀. Ẹjẹ́ lọ sórí Facebook gbogbo ẹ̀yin ọmọ náà mo ní kápò ti sọ rẹ májẹ̀mú ẹ tó ṣe nǹkan kan ẹ̀yin tẹ́ ẹ̀ tí sọ rẹ májẹ̀mú yín àti ìdá mẹ́wàá sán láàárọ̀ yìí ò ní lọ́jọ́ jímọ̀ ọjọ́ tó ní àpẹẹrẹ ni. Account number ni 2017 42 90 47 Comfort Life Mission International First Bank ni. Account number church ni tíyìn ọ̀bá wa wọlé sáré lu eléyìí 1966 36 38 73 Access Bank nìyẹn Comfort Life Mission náà ni ó gbé jáde. Gbogbo ọmọ ọlọ́run onídàmẹ́wàá kan fi nǹkan kan tí ọlọ́run jọ ọ́ èmi náà fẹ́ sọ ìtàn títún mú mi débi tí ràn mí ò dé rí. There is always a price to pay for the higher level. Ẹjẹ́ wa máa lọ kí n tó máa lọ mọ̀ ń lọ sórí Facebook. Ẹjọ́ ẹmú cream ẹmú pef ẹmú ọ̀sẹ̀ yín ètò ọba ní nínú mẹ́tẹ̀ẹ̀ta bọ́ ọba sì ní mẹ́tẹ̀ẹ̀ta orí ọdẹ́kùnlé ẹ̀pà fìlàsílẹ̀ ti pàdé mímí ìbáyàn church. A gbá àwẹ̀ lónìí ó di two ká tó break. Ara àwọn nǹkan tá a máa sọ nìyẹn favour òun là ń tọrọ. Ẹ wá gbọ́ o màmá Sunday ní fọ ẹsẹ̀ yín sẹ́yìn gbogbo orú àwọn ìyá báyìí ìgbà mo máa fọ ẹsẹ̀ wọn àtàwọn ọmọ wọn tó mú wọn lọ bí eré ní ṣe máa rí mọ́ dẹjà rẹ̀ tó bá ti dọjọ́ Sunday ìsìn méjì láṣe ìkan ní 7 ẹlẹ́ẹ̀kejì ó bẹ̀rẹ̀ ní aago mẹ́sàn-án àwọn 13-30 àwọn youth for Jesus àwọn wọn ni alákọ̀ọ́kọ́ àwọn 13-30 ẹlẹ́ẹ̀kejì ó bẹ̀rẹ̀ ní 9 pẹpẹ yọ pọ̀nmọ́ ẹ̀yin ọmọ ọlọ́run tí wọ́n bí lónìí tẹ́ẹ̀ máàkì birthday yín lónìí ẹ̀yin ọmọ ọlọ́run tẹ́ẹ̀ máàkì wedding anniversary yín lónìí dá ọyọ ẹ̀kúnlẹ̀ ẹ jẹ́ ń gbàdúrà fún yín. Kí n tó gbàdúrà ọ̀rọ̀ màmá ìmàmọ̀ tẹ̀síwájú ẹ̀ lọ́la láàárọ̀ sátọ̀dẹ̀ àtúnṣe bẹ̀bẹ̀. Ẹlẹ́ẹ̀kejì ẹsẹ̀ bíbélì tá a kà ìwé Jeremiah chapter 7 títí wọ chapter 12 tó ń bá wa ka Bible báyìí àṣírí ojú rere náà ni. Ẹ̀yin ọmọ ọlọ́run wo ni wọ́n bí lónìí ẹ wá kúnlẹ̀ kí n sọ tẹ́lẹ̀. Ẹ̀yin ọmọ ọlọ́run tí wọ́n bí ẹ̀yin tẹ́ mark wedding anniversary yín ẹ wá kúnlẹ̀. Mo gbé ọwọ́ mi sókè ọ̀rọ̀ bí ọpẹ́ kò ní tán nínú ìrìnàjò rẹ kó tó di ìwòye àmọ̀dún tí Jésù bá fa bíbu ẹ̀ sẹ́yìn ayé yín ó ti ní advancement ẹ ti lọ wájú ẹ ti rí bá ti ṣe ìdílé yín ó tò Nàìjíríà ó ti gbọ́ lọ́wọ́ àwọn president wa. Ẹ̀yin ọmọ ọlọ́jọ̀bí kí ògo yín kọ́ máa gbé yín lọ sí ibi gíga in the name of Jesus. Happy birthday, long life and prosperity, happy wedding anniversary, our president, our governor, your excellency. Mo sọ lẹ́ẹ̀kan náà fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ ṣe àtẹ̀stímọ́nì nọ́mbà tẹ́ ṣe àtẹ̀stímọ́nì yín sí 08 0 88 71 65 66 ẹ sẹ́ndì mẹ́sẹ̀jì ire àtànú kọ́ báyìí. God bless you.
3: Value, innovation, radio has never been this exciting. This is Jordan 105.5 FM.
4: Are you responsible for making your company stand out and be globally competitive? At Jordan FM, we make your job a lot easier and make you like the boss you really are. For promotional content, adverts, events, campaign, consumables and product review, call us on 0704-3757-685, 0802-684-4760, or send us an email, info@jordan105fm.com, for satisfaction beyond wow.
5: Satisfaction beyond wow.
4: Jordan FM, promoting entrepreneurship and value across all sectors.
6: We're glad you're listening. Let's kickstart your ideas with Innovative Talks all day, every day. Your award-winning entrepreneurship and value station.
7: 105.5 FM Lagos, Jordan.

0: gbogbo program yi ta npe 123 oni lo ma pe o ni ibadan iso la fi se iso la fi se ni ilu ibadan oru gbara mi fun mi nkan meji la se number 1 ma fun elomi ni gbara mi fun mi number 2 a se fowo ni gbogbo branches patapata lati se fowo fun o bossa aye mo gba kan lowo eyan baba ye so pe daddy ni lo fowo kini tumo e koko gbona mo bo
1: olan most of us all man o mi o dupa mo gbe nda o e ma ti le mo o ti le ro e ri ti mo ye ki mu wa yi ojuma ti bi ti mo ba wa ni ni jo olorun o dupa o dupa o njo ki nyana ti mo ki do wa ba yi ni ilu Ibadan e lo si ku si ji kan ni Port Harcourt mo de ni jo ni ni jo yen lorun ni wọn sọ fún mi pé bàbá ò sí pé bàbá lọ sí kùsẹ́ẹ̀jì ní Port Harcourt pé wọn máa tó dé ìjọ yẹn ọkàn mi dàrú ọkàn mi pòrúru ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọjọ́ tí mo wá sí ibẹ̀ yẹn pẹ̀lú omijé lójú ni mo bá débẹ̀ yẹn ó sọpráìsì mi wọn mo rò pé rọ́ọ̀nù gbogbo àwọn èèyàn ń pa ni mo ṣe ń gbọ́ ẹ̀rí yẹn lórí rédíò mo wá ní jẹ́kẹ́ mi náà tí ẹ̀rọ gẹ́gbẹ́ yẹn wò náà ìgbàgbọ́ mi níjọ yẹn ó ń ṣiṣẹ́ lóṣogbo ṣùgbọ́n mo dúpẹ́ mo rí ìyanu tó jọgbọ́ orí mi lọ tí mo rí rí mo gba kọ́ńtráàtì kan ní kọ́ńtráàtì yẹn èmi mo bẹ̀rẹ̀ foundation rẹ̀ ó jẹ́ sọ pé pàṣà láti mo ilẹ̀ ìjọ tí wọ́n ń ṣe tí a gba iṣẹ́ yẹn tí mo gbà mọ sanwó péyà kókó lọ aṣọ ìlú ẹ fún ọmọ bíbí inú mi ọlọrun dá mi lóhùn ọlọrun mo dúpẹ mo rí ọwọ ìyanu mo wá gbaṣẹ yẹn pẹlú nígbà yé emefele ọdún yẹn tí ìgbà nígbàdé ìgbà yẹn ni wọn ṣe ọ̀nà àdúgbò chọọchì yẹn lọwọ ní ọdún náà mo wá bẹrẹ sí pọ kàkà gbàdúrà olú àwa dá mi láre mi ò mọ̀ pé nínú àwọn bọ́ìsì tí mo kó síbi iṣẹ́ wọn ti lọ sọnà dè mí níbi ìjẹ bọ́ọ̀ yẹn mi lè dárúkọ ẹ̀ lórí afẹ́fẹ́ ọfẹ́ òun ló máa gba báàgì lọ́wọ́ mi tí mo bá ti lọ sáìtì pé mo tó fẹ́ lọ sí sáìtì ọ̀nà àdìkejì àbí tí mo fẹ́ padà sí òun ló máa gba báàgì lọ́wọ́ mi dé bọ́ọ̀sítọ̀ọ̀bù ó wá ń sọ fún mi ní ọjọ́ yẹn lọ́hùn pé èmi ń kọ́ pé o kí n múra o lórí ogun amúnilọ́wọ́ lẹ́nu jẹ́ lẹ́nu mu mo ní mo ọlọ́run tó èmi náà sáà fọkàn kì í yẹn gbàdúrà ṣùgbọ́n sọ́nà báàtì mo parí ilé yẹn ní mímu dí òkè láti mu foundation wọ akúndẹ́kẹ̀ akúnmu àmọ́ búlọ́ọ̀kù àbùsí pàfẹ́tì wọ́n rò fún lé so lédè kọ́ṣá bàbá yìí àṣé o ti lọ gbẹ̀yìn lọ bá ẹni tí mo gbaṣẹ́ lọ́wọ́ ẹ̀ pé àwọn làfẹ́ máa bá rẹ ilé ẹni tó bá dẹ̀ ṣiṣẹ́ tí ò bá ṣe finishing kò ṣe iṣẹ́ ó sáà lọ sọ fún wọn sá pé ìgbà tí mo wá padà bọ ẹgbẹ́ tí bàbá yẹn máa pè mí pé èmi ń kọ́ èló ni mo fẹ́ gbà fún ilé rírẹ́ wọ́n ń sọ fún níjọ yẹn pé ilé tó ní kí n wá rẹ ó máa kọ́ sí wa ní iye báyọ̀ ó ní àwọn òkú ti pọ̀jù kíní kan àwọn ègùn ló máa wá rẹ o olégùn kẹ̀ iṣẹ́ tó mi jìyà fún láti mú foundation tí mò ń fowó rẹ owó tí mò ń sanwó fún òṣìṣẹ́ tí mò ń ṣe gbogbo ẹ̀ ní ìjẹ́ ló lè ní ìjì sílẹ̀ntì ní ìjì búlọ́ọ̀kù ní òjì rí okó orí fún mi mo bẹ̀ rà pé mo okó sìmẹ́ǹtì fún mi mo rà pé ṣá lédè kan ṣá mo sálọ bá àwọn tiwantiwa tá àgbọ̀lọ̀ mọ dárúkọ ẹ̀ lórí afẹ́fẹ́ wọn níṣẹ́ ti lọ àfi kí n múra níbo mo fẹ́ gbà pẹ̀lú omijé lójú ni mo dénú jọ yín ṣùgbọ́n mérékù kan tó kàn ṣẹlẹ̀ ní ojú mi ni pé ẹ kàn máa dá mi lóhùn pé kí n mú kí lọ wà nínú báàgì mi mo lómi àtòróró ẹni kí n mú mi yẹ kí n lọ fọwọ́ mi nù níta mo fọwọ́ nù tán mo tún fẹ́ padà síwájú yín pé bàbá mo ti fọwọ́ nù àwọn tó wà pẹ̀lú yín wọn bá sọ pé bàbá ti dá mi lóhùn yẹn pé mo nígbàgbọ́ kí n lọ mẹ́rin wa lóko mo ní kí n lọ mẹ́rin wa mo àmọ́ àwọn ẹ̀kọ́ mi ni mo padà síbi iṣẹ́ yẹn níjọ́ kejì bàbá gbogbo ọlọ́run ti tóbi lára yín mo gbé ga o bàbá mi ní gbogbo wa ẹ̀ ní fi ọmọ ṣiṣẹ́ ìrìnsẹ́ o ẹ̀ ní fayaṣẹ́ o ẹ̀ ní fi ọmọ ṣiṣẹ́ ìrìnsẹ́ ẹ̀ ní fayaṣẹ́ o bàbá mi arúgbó wòlíì lọ́wọ́ wọn sọ yín ga o bẹ́ẹ̀ ṣe ń gbé orí.

0: kuraya yoni de ko lo kini the worst part ti mo kan fe so npe ni se ko ni baba ni dadi ni ki le be ka se bayi oda ko bu oda o ni gbogbo kan te se fun mi sugbon yo wo ta mi gbo la fe gba lori se o n fi 100,000 ko wo yi fun yi baba gbogbo ra mi mo me ka le muni he se bayi ni ilanu ti baba mi lo mu wa mo dupe o bàjàtẹ̀ fún pọn gbogbo wa àtọmọdé àtàgbà kò ní jábọ lẹyìn àní jábọ lẹyìn yìí o àní yọ sọmù ọlọrun sọ ìdánwò òní o òní dímọ lọkọ òní dímọ dà ọmọ òní dímọ ní o ọmọ àti ìjà tó ní òní jù ọmọ sí ní òní jù ọmọ àlàáfíà ní òní jù ẹrín ló bú pópó ẹrín ló funfun dábàá mi ẹni farapa lójú ọ̀nà. Ẹni dúkú ẹni gẹ́gẹ́ àgbègbè ìbàdàn ẹni gígbàdà àlàáfíà tí èèyàn fi ṣiṣẹ́ ìrànṣẹ́ ọlọ́run ẹ̀mí má ọlọ́run àwọn ọba ọlọ́run pé 1930 abami gbogbo ẹ̀ fún yìí o àlàáfíà ọlọ́run yóò máa bá yín sùn yóò máa bá yín jí o àmì yọ sọnù bí ìgbàlẹ́ lẹ́yìn o àlàáfíà ọlọ́run kó wà pẹ̀lú yín o inú mi dùn ayọ̀ mi kú mo wà lẹ́yìn náà ẹ pè ní àti ní àti ìdílé mi má yà yọ sọnù ìlú àkówà pẹ̀lú yìí.
1: Ẹ gbogbo ìwọ tá a ti gba iṣẹ́ lọ́wọ́ ẹ ó yá gbà á padà gbà padà in the name of Jesus. Ẹgbọ́ mi sà àfikọ́rọ̀ ẹgbọ́ o èmi dúró bí wòlíì mo sọ tẹ́lẹ̀ fún ọ gbogbo agbára tó ní òní dìde láyé mo kọjú sí mo sọ tẹ́lẹ̀ lórúkọ jésù agbára yẹn gbiná in the name of Jesus wà á dẹ̀ ṣe bí ọba jésù olúwa wa mo ń retí ẹ ní òru òní in tó bá ti ná ẹ jẹun náà má jẹ kí ohun kó tó dá ẹ dúró ọrẹ má jẹ mú rẹ tòní tó bá ti ń san ẹ máa fi kí mọ́rọ̀ ìbùkún bẹ́ẹ̀ ni ìwọ náà gbọ́dọ̀ dìde lórúkọ jésù wàrà ànúgbà wà á dẹ̀ ṣe bí ọba sọpọ̀ ògo mi ajáde gbàdúrà gbogbo ẹ lọ́jọ́ bí òní oní wedding anniversary mo bùkó fún ọjọ́ yín mo bùkó fún ìgbà yín àti àkókò yín àti ìgbéyàwó yín ire àti àánú ìbùkún láti ọ̀run wá kó wọnú ayé rẹ kò dá lábùkún fún jésù olúwa wa celebrant tó wà ń bí ìdàpọ̀ ẹnìkan ni ìzú àgbẹ̀ joseph happy birthday to you lórúkọ jésù wàrà ànúgbà ìdàpọ̀ level ló jẹ́ bẹ́ẹ̀ lórúkọ jésù wàrà ànúgbà mo ní wàrà ànúgbà ògo rẹ̀ ajáde jésù olúwa wa ẹ bless àpẹẹrẹ ìgbàgbọ́ ẹ mo yàfi mọ lórúkọ olúwa tí ó dá ayé àti ọ̀run lórúkọ ọjọ́ òun kò yà sí mi àpẹẹrẹ ìgbàgbọ́ rẹ yóò ṣe wọ́ndà yóò sì ṣe àmì yóò ṣe ìtúsílẹ̀ yóò ṣe ìdáǹdè lórúkọ ọjọ́ tí wàá mú ẹ̀rí ẹ wá jésù olúwa wa kojú sẹ́nìkan fi dá lójú báyìí.

ọlọ́run ọba mi tóbi ó tóbi ó fẹ̀ ó kíkàǹkà ó rí gbẹ̀ngbẹ̀ ọba mi ọba ríro àlá ọba tí máa ń fi ní dára tó wùn ìgbà mi gan èmi yóò kàn wòra mi báyìí pé mc ìràwọ̀ tí ò sí ọ̀rọ̀ tí máa ń rí àwọn ọ̀rọ̀ tó máa ń sọ yìí orí kò yé èmi gan torí tí n bá sọ pé mo tí mo fẹ́ wá sọ lórí ètò lónìí ẹ má jẹun tán ìmú parọ́ fún yín ni o ṣùgbọ́n àkàbà fẹsẹ̀ tilẹ̀ faratilé àmọ́ ọ̀rọ̀ jáde ń bẹ̀ kó tó di pé onímọ̀ ẹ̀rọ james adésínà àdéhùn yànnà náà àwọn táwọn náà ní fún wa láàárọ̀ yìí ogó ní fún orúkọ olúwa lókè ọ̀run lábíyèsí rẹ̀ lẹ́dùnmarì.

awon ti wo na fe gbara lehun yo mo wi pe onido lati gbara wa lawon kan kawon kan na o to le se fi wo na se akaba lati lo si bigiga mi le ro pe gbadun mi sa se get e iwo gangan funra re to ngbo mi bai akaba ni o gbo o fe fese ti le o fe fara ti awon kan kawon kan o le ri o lati je akaba ti awon na ogun lo si bigiga ṣùgbọ́n tó bá fara tilẹ̀ tó fara tilé wọn lè rí ogun púpọ̀ ọ̀rọ̀ mi lónìí yóò bá wọn tán ti lókìkí wí dáadáa torí pé tí ẹlòmíì bá ti tọwọ́ rẹ̀ ti tẹ̀kudà tó ti lókìkí tó ti lówó wọn kìí fẹ́ pọ́n àwọn tí wọn tí tó wọn wọn kìí fẹ́ pọ́n wọn lé tàbí kan fọ̀nà wọn àwọn kan ni wọ́n fẹsẹ̀ tilẹ̀ fara tilé fún wọn náà tó fi débi tó dẹ̀hun bí àkàbà tó fi rí wọn gùn àkàbà fẹsẹ̀ tilẹ̀ fara tilé bákàbò bá fẹsẹ̀ tilẹ̀ bí ò bá fara tilé a kì í rí gùn

tí Ronaldo bá wo wípé pẹ̀lú bí òun ṣe lókìkí tó tí gbogbo àwọn àmì ẹ̀yẹ lóríṣiríṣi owó ọlá nǹkan nǹkan tọ́lọ́run ti jogún fún Cristiano Ronaldo mú sọ tún gbá bọ́ọ̀lù tó bá wù pé bẹ́ẹ̀ ló bóun ṣe tó káàkiri àgbáyé tó ṣá irú àwọn ọmọ ẹ̀ látijọ́ máa gbáwọ́ kọ̀pù ni kò ní fẹ́ bá wọn àwọn ẹ̀dá kan wà bẹ́ẹ̀ o ṣùgbọ́n orí ọ̀fẹ́ ńlá ni fún àwọn tí wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ torí pé wọ́n mọ̀ wípé rírí àwọn pẹ̀lú Ronaldo yóò tún mú nǹkan mi wọlé fún wọn nínú ìrìn àjò ayé wọn ìyẹn fún àwọn tó jọ ń gbá bọ́ọ̀lù ni mò ń sọ ẹ̀yin kọ́ sà ẹ̀yin kọ́ mà torí pé èèyàn bíi mélòó kan ti mọ̀ yín àbí àti popular ń diṣẹ́ tẹ̀ ń ṣeun wọn lè súnmọ́ yín wọn tọ́ba ti fẹ́ bá yín ya fọ́tò gan ìṣẹ̀lẹ̀ mọ́ lejú mọ́ wọn yín ò mú mi rántí tí màá gbóríyìn fún ọ̀kan pàtàkì lára àwọn olórin tàkasúfè wa ní ìlú Èkó yìí ọ̀rẹ́ mi dáadáa èèyàn mi small doctor Mr. Tope Alhaji la máa ń pè wọ́n oní ìbáyẹ̀ sí àtúnjọ wà lórí fíìdì tá a fẹ́ lọ gbá bọ́ọ̀lù kò sí kó síkíọ́rìtì kankan nígbà tá a máa súnmọ́ gan pé small doctor àyà fọ́tò ó ní ẹ máa jí gbé mo níṣẹ́ mo jọ bá ń dìtì ni a tún fi ṣe fẹ́ ṣùgbọ́n ibẹ̀ yẹn kọ́ lèmi ń lọ àkàbà rẹ ṣé o fẹsẹ̀ tilẹ̀ dáadáa ṣé o fara ti ilé ṣé o fara tòkiri tó dúró re àwọn wo lẹ fẹsẹ̀ tilẹ̀ fún àwọn wo ni ẹ fara tì torí pé tẹ́yìn gan tẹ́ ẹ jákàbà tẹ́ ẹ bá fẹsẹ̀ tilẹ̀ dáadáa tẹ́ ẹ fara ti ògiri tó strong àwọn tó fẹ́ gùn yín tán fẹ́ fi yín mókè wọn ò ní rí yín gùn dáadáa kó má rí pé àtẹ̀yìn àtàwọn tí ń gùn yín ó di wọ̀

0: 老大把你这样大你有风别卡巴的拉子都可以马公公公公公所以我把他往来风可以我那里人那把你都把子都可以马巴别我ori opolopo elomi agun akaba tan to ba ti wa doke tan wa fese ta akaba na so nu ori ba e pe ona ta gba goke na la gba so kale ona ni ma ti wa yi olunogun na lo ma ti lo e e wo turn up show mc ra won bo next week saturday ni la gba olorun ba bi alaura bi ojoku ojogo ni ro tori mo ti bo lohun so so ba lo pe baba e de ojo mu lojo na awon eyan mi to fe wa latona jiji e je kan de laya ta lafia eh kan si pada si le won na laya ta lafia ta go me son ba ti lu a lo pade oni me ran James Adesina ojo opo yen seju 09063352 akabawo ni won na ti gun so fe se ta danu báwọn akàbàwo lẹ fẹ́ gùn tí wọn fara tilẹ̀ tí wọn fara tilé bẹ́yìn gan làkàbà àwọn kan ti gùn yìí wọ́n ti fi dókè wọ́n wá tari yín sọnù ẹgbọ́ ẹja gbọ́ ẹ̀lú ẹ̀kàrọ̀
1: ẹ̀kàrọ̀
0: sà
1: ẹ̀kú ètò àárọ̀ yìí
0: ẹ̀wò sà ó lágbára hàn
1: ẹ̀kọ́ gidi ńlá ló wà ń bẹ̀
0: orúkọ yín àbí
1: tẹ̀lé fún akíọlá láti ní ata
0: ẹ̀kàbọ̀ sà
1: ẹ̀sà mo dúpẹ́ fún àkàbà tí mo látara ọ̀gá tó kọ́ mi iṣẹ́ ọwọ́ tí mò ń ṣe gbìn ní tèmi náà ti fi dára tí mo ti fi bímọ tí mo dẹ̀ ti fi kọ́lé mo dúpẹ́ fún wọn orúkọ ọ̀gá mi náà ni afmista mo ọmọ ìlú ìbàdàn
0: wọ́n fẹsẹ̀ tilẹ̀ wọ́n fara tilé wọ́n jẹ́ kẹ́ láwọn ogun
1: bẹ́ẹ̀ni ìgbọ́ntàn náà ti ṣe ilé ayé tó jẹ́ ní dáadáa àbúrú kan nìkan wọn
0: agbára
1: ọlọrun ìfẹ́ náà ẹ̀dẹ̀ kú falẹ̀ mọ́jọ́ sátọ̀dé
0: agbára
1: ọlọrun ayọ̀ ní ò jà sí
0: ìdùnnú
1: la máa bá bọ̀ ń bẹ̀ lágbára ọlọrun àbá

Àrètí onímọ̀ràn James Adesina. Bá a ṣe ń retí wọn lọ́wọ́ ẹ má gbàgbé wípé lánàá ọ̀pọ̀lọpọ̀ nǹkan náà ni wọ́n ti bá wa sọ lórí àwọn ohun tá a lè ṣe. Wọ́n mẹ́nuba àwọn ọ̀nà tá a lè gbà fi máa gbin jíńjà àti gálèkè. Kódà wọ́n ṣàlàyé àwọn nǹkan tí àwọn nǹkan wọ̀nyí tí wọ́n ṣiṣẹ́ fún lágọ̀ọ́ ara wa. Alhaji Wasiu Alabi Pasuma Lele. Orí ètò wọ ètò yín ọ̀nà àbáyọ náà la.

wọ́n ní àwọn ohun wọ̀nyí gálíkì jíńjà wọ́n ló ṣe pàtàkì ó ṣe kókó gan-an ni bẹ́ẹ̀ sì ni bẹ́ẹ̀ ni ó wúlò gan-an fún wa o ṣùgbọ́n tá a bá gbé e sípa ọrọ̀ ajé béèyàn ṣe lè fi lówó. nínú ọjà lásìkò yìí jíńjà wọn gálíkì náà wọn kí làwọn ọ̀dí tán fi wọ́n. ni wípé àwọn tí wọ́n ń ṣe wọn ọ̀gbìn yìí wọn ọ̀pọ̀ àwọn tó ń gbin jíńjà tí wọ́n ń gbin gálíkì wọn ọ̀pọ̀.

0: lórí àkókò wa tí ò fi bẹ́ẹ̀ sí àwa tí àwa kan tá a nífẹ̀ẹ́ sí láti kọ́ bí a ṣe máa lo AI láti máa ṣẹ̀dá fídíò a fẹ́ mọ̀ nípa prompt engineering yẹn àwọn láti mọ àwọn ìbéèrè tó yẹ ká béèrè lọ́wọ́ AI tí yóò fi ṣẹ̀dá fídíò tí a bá fẹ́ ṣe tí ó fi ṣẹ̀dá ìfún wa a fẹ́ kọ́ practical yẹn ìdánilẹ́kọ̀ọ́ máa wáyé ìdánilẹ́kọ̀ọ́ orí ẹ̀rọ ayélujára ni o òun ló máa wáyé o ìdánilẹ́kọ̀ọ́ tí ẹ wà títojú korojú àti torí ẹ̀rọ ayélujára ó máa wáyé níbi tí ẹ ti kọ́ bí ẹ ṣe máa ṣe fídíò àwọn fídíò tí yóò máa go viral tẹ́ mọ̀ ṣẹ̀dá fídíò tí ó go viral tẹ́ sì sọ ju owó tẹ́ sì di olówó nínú rẹ̀ gbogbo ẹ̀kọ́ yẹn lẹ́kọ̀ọ́ bẹ́tẹ̀ ṣe má bẹ̀rẹ̀ rẹ̀ nǹkan tó wà involve gbogbo ẹ̀kọ́ àwọn software tẹ́ nílò ẹ̀kọ́ nípa gbogbo àwọn software náà tẹ́ nílò tí ẹ fi bẹ̀rẹ̀ láti máa create AI video yìí àwọn AI video tẹ́ bá wá create yìí ẹ tó kọ́ bí àwọn bíi tẹ́ mọ post rẹ̀ sí bí fún àpẹẹrẹ lórí YouTube nísìnyí tẹ bá fi fídíò tẹ bá ṣe tẹ fi sórí YouTube YouTube ó mọ fún yín lówó bí àwọn èèyàn bá ṣe ń wo fídíò yẹn torí wọ́n mọ fi ìpolówó sórí fídíò tí ẹ bá upload ìyẹn náà ń pè ní monetization ẹ̀kọ́ nípa monetization tẹ bá fi fídíò yín tẹ upload fídíò ẹyọ kan tẹ upload ẹ lè fi sórí platform ẹ lè fi sórí Facebook ẹ lè fi sórí Instagram ẹ lè fi sórí YouTube náà tí gbogbo platform yẹn tí ó sì fún yín ní owó ọ̀pọ̀lọpọ̀ àwọn content creator tẹ́ ń rí tọ́ ń ra mọ́tò tọ́ ń dolówó nísìnyí àwọn nǹkan tí wọ́n ń ṣe leléyìí o àwọn náà ni wọ́n ń ṣẹ̀dá gbogbo fídíò tí wọ́n ń ṣe gbogbo àwọn èèyàn tẹ́ ń rí nínú àwọn fídíò yẹn bó jẹ́ ti Nàìjíríà ni o bó jẹ́ ti Tòkè Òkun ni o AI ló ṣẹ̀dá gbogbo fídíò yìí ló gbogbo àwọn àwòrán yẹn o gbogbo àwọn image àwọn èèyàn tó lórúkọ àwọn èèyàn ńláńlá tẹ́ ń rí AI ni ó ṣẹ̀dá gbogbo ẹ̀ ó dẹ̀ máa dàbíi pé original picture original èèyàn gangan ni ẹ̀ ń wò ìdánilẹ́kọ̀ọ́ wáyé ní ọ̀la àti Sunday ọ̀sẹ̀ ọ̀túnla yìí ọ̀la àti ọ̀túnla ìdánilẹ́kọ̀ọ́ orí ẹ̀rọ ayélujára ìyẹn WhatsApp training online training àti physical training ó wáyé tẹ́ bá fẹ́ darapọ̀ ẹ send WhatsApp message sórí nọ́mbà yìí ìyẹn AI let's send AI training let's send sórí nọ́mbà yìí 08064095598 08064095598 orí nọ́mbà yẹn òun let's send the message AI training sí ìyẹn lórí WhatsApp ẹ tún lè send ẹ via SMS náà tí ẹ bá papọ̀ mọ́ ìdánilẹ́kọ̀ọ́ yẹn tí ó wáyé lórí AI a fẹ́ kọ́ nípa bí a ṣe máa fi AI náà láti máa fi page láti máa fi rí owó àwọn website tí a ti mọ rówó náà láti mọ ṣiṣẹ́ kéékèèké tó wò mọ wọlé ẹ láǹfààní láti kọ́ gbogbo rẹ̀ nínú ìdánilẹ́kọ̀ọ́ èyí tí ó wáyé lórí ayélujára ìyẹn lórí internet àti ní ojúkorojú lẹ́ẹ̀kan sí kí n tó máa lọ ẹ send AI training sórí nọ́mbà yìí 08064095598 ẹ lè tẹ̀lé mi lórí ẹ̀rọ Facebook James Adesina lórí WhatsApp at James Adesina òun lẹ́sìn rí mi lórí WhatsApp tí bá fẹ́ bá mi sọ̀rọ̀ lórí YouTube James Adesina.
1: Ẹ ṣeun mọ̀ pé ọ̀sẹ̀ tó ń bọ̀ tún nìyẹn sà. God bless you. Eja, okay, sir. Eja, yes, sir. Eja, I lost. Okay, long. I'm test you, Ajo.

0: Bẹ́ẹ̀ni ẹ já máa lọ díẹ̀ díẹ̀ láàárọ̀ yìí, adúpẹ́ fọlọ́run ibi tó bá wa ti bẹ̀rẹ̀ tó sì bá wa sin ètò ìdé láàárọ̀ tòní.
1: Ọ̀rọ̀ tí ń gbé ọ̀rọ̀ mi.
0: A já máa lọ wẹ́rẹ́wẹ́rẹ́ wẹ́rẹ́.
1: Ọ̀rọ̀ nìyẹn.
0: A tún pàdé láago mẹ́wàá.
1: Ọtún dáyé àti ọ̀run.
0: Lórí ètò wa ọ̀tún inú ìwé ìròyìn, níbi tá ti máa wo àwọn ìròyìn tó jáde káàkiri orílẹ̀-èdè Nàìjíríà àti káàkiri àgbáyé. Kí n dúpẹ́ lọ́wọ́ Mrs. Abu, Mrs. Joy Abu, ajọ́ wà nílé agodo láàárọ̀ yìí náà ni. Ẹ bá ń kí àwọn aráalé pé ó tún sọ ó di ọ̀sẹ̀ tó ń bọ̀. Ẹ bá ń kí wọn ká máa lọ. Greet people for it.
2: We must learn this Yoruba by force.
0: Emi náà sì gbé ìbò báyìí tó yọ lọ.
2: Ẹ ṣe adúpẹ́. Thank you for listening.
0: So, adúpẹ́ lọ́wọ́ Peter Ọláríyè, Azaga Adéjàre, àwọn tí wọ́n mójútó wa nínú studio nù. Títí aago mẹ́wàá tátù láǹfààní àti pàdé. Ìyẹ̀rú Ọ̀kínrinmi Ọlọ́fà Àmọ̀jọ́ Ọlálọ́mí ọmọ Abéṣojú Ogun. Ẹ̀rí Olúwa Gbèmílékè ọmọ Adébáyọ̀ náà ni MC Rawede. Àgbàlagbà ọmọdé ti ń pẹ̀gbẹ́ bàbá ẹ̀ ló kọ́. Ó dá gbogbo ọpẹ́ padà sí ọ̀dọ̀ Ọlọ́run ọba mi ti ń jẹ́ ọ̀rọ̀. Aago mẹ́wàá látún pàdé. Ẹ káàárọ̀.

Ojú náà ní ṣe onígbọ̀wọ́ orí gbòǹgbò náà ní ṣe onígbọ̀wọ́ ọ̀nà fún àtàǹpà kò ní ṣe onígbọ̀wọ́ ìka torí pé kókó legun yánfùkù náà legun àgbàdo nínú ọ̀gá pọmọpọmọ ọ̀gá ni abuké àtòjò àtẹrùn náà labuké fi ń pọnmọ tiẹ̀ ọ̀gá ni kán láwùjọ òkúta ọ̀gá ni ọ̀gá nínú kápàrọ̀ aṣọ ọ̀gá lérùpẹ̀ nínú àwùjọ àwọn ọ̀gá ni yọ̀ láwùjọ àwọn erùpẹ̀ ekúkéku ò sì ní rùn kò borí àsín akíwa láàárọ̀ pé a kò ojúmọ̀ mọ́ ọdẹ ọdún bí adúpẹ́ fún ọlọ́run tó fún wa lórí ọ̀fẹ́ lónìí òní ni ọjọ́ kẹta nínú oṣù keje ọdún 2026 akíwa pé a kó àmójúbà ọ̀tún inú ìwé ìròyìn tò ní ọjọ́ etí friday lágbára ọlọ́run kò ní jẹ́ àṣemọ fún èmi àti yín lágbára láòrà bí ẹ̀rí olúwàgbẹ́milékè adébáyọ̀ náà ló kọ́ mi mc ìràwọ̀ yín náà rèé àgbàlagbà ọmọdé tí ń pẹ́gbẹ́ bàbẹ̀ ló kọ́ àwọn ìròyìn pọ̀ tó jáde láàárọ̀ yìí àwọn amúlẹ̀ ọkọ̀ọ̀kan èjèèjì gẹ́gẹ́ bí wọ́n ṣe sí wọn ní ọ̀ní kíni wín sínú àwọn ìwé ìròyìn jákèjádò orílẹ̀-èdè nàìjíríà àwọn ìròyìn ti wá ń bí àti tòkè òkun gbogbo ìtọ́wọ́ wa bábà láàárọ̀ náà láà ṣe àtúpalẹ̀ rẹ̀ ẹ má gbàgbé pé abala àgbéyẹ̀wò náà bẹ́ẹ̀ ọjọ́ ajé títí dọjọ́ ẹtì náà ni a máa ń gbé àwọn ìwé ìròyìn wò lójoojúmọ́ níléeṣẹ́ wa ń bí jordan 105.5 fm ẹ káàárọ̀ peter ọláníyì ló mójú ẹ̀rọ fún mi láàárọ̀ yìí ẹ jẹ́ ń dókè lọ́hùn-ún ká wa wọnú ìwé ìròyìn.

lórí ọ̀rọ̀ pé àrùn kògbóògùn hiv eléyìí tí wọ́n ní òun ló pọ̀ jù ní ìpínlẹ̀ èkó gẹ́gẹ́ bí ìwé ìròyìn ṣe gbé jáde láàárọ̀ yìí wọ́n ní ìjọba ìpínlẹ̀ èkó ti ké sí àwọn aráàlú wípé kí wọ́n má ṣe náni ìròyìn eléyìí tó ń lọ ní ìgboro pé èèyàn tó tó ẹgbẹ̀rún mẹ́wàá ó lé ló ṣẹ̀ṣẹ̀ kó àrùn hiv ní ìpínlẹ̀ èkó adarí àjọ lagos state aids control agency eléyìí tó ń rí sí ọ̀rọ̀ àrùn hiv ní ìpínlẹ̀ èkó ìyẹn dókítà fọlákẹ́mi anímọ̀ṣàhùn òun náà ló fi ìdí ọ̀rọ̀ náà múlẹ̀ fún àwọn akọ̀ròyìn ní ìlú èkó gẹ́gẹ́ bó ṣe sọ ó ní èèyàn tó tó ẹgbẹ̀rún mẹ́wàá náà ni wọ́n ṣàyẹ̀wò hiv lọ́dún 2025 tó túmọ̀ sí pé wọ́n ti ní àrùn náà lára tẹ́lẹ̀ àmọ́ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ jáde láti ṣe àyẹ̀wò alákòóso àjọ lsaca náà wọ́n fìdí rẹ̀ múlẹ̀ pé lóòótọ́ ìpínlẹ̀ èkó ló ní iye tó ga jùlọ ní orílẹ̀-èdè nàìjíríà nínú àwọn ènìyàn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ jẹ́rìí pé wọ́n ní àrùn hiv ọdún 2025 síbẹ̀ ìjọba ìpínlẹ̀ èkó náà sọ pé ètò ìdáhùn sí hiv ní èkó sì lágbára ó dára lórí ẹ̀rí ìmọ̀ sáyẹ́ǹsì gẹ́gẹ́ bí wọ́n ṣe wá tẹ̀síwájú ó ṣàlàyé pé nọ́mbà tí àwọn èèyàn kan gbé káàkiri lórí ẹ̀rọ ayélujára kì í ṣe iye àwọn ènìyàn tuntun eléyìí tí wọ́n ní hiv ní ọdún yìí bí kò ṣe iye àwọn ènìyàn tí àyẹ̀wò ṣẹ̀ṣẹ̀ fi hàn pé wọ́n ní hiv ìtọ́kasí méjèèjì yìí yàtọ̀ pátápátá nínú ìṣirò ìlera àwùjọ ènìyàn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ jẹ́rìí pé ó ní hiv lè jẹ́ ẹni tí ó ti ní àrùn náà láti ọ̀pọ̀ ọdún sẹ́yìn ṣùgbọ́n tí ó ṣẹ̀ṣẹ̀ lọ ṣe àyẹ̀wò nọ́mbà náà tún lè ní àwọn tó wà láti ìpínlẹ̀ míì sí èkó fún àyẹ̀wò tàbí ìtọ́jú àwọn tí wọ́n fi ránṣẹ́ láti ibòmíràn tàbí àwọn tí wọ́n rí nítorí pé ìjọba ti ń gbòòrò sí nínú fífi iṣẹ́ àyẹ̀wò hiv dé ọ̀dọ̀ àwọn ènìyàn ní ọjọ́ kejì adarí àjọ lsaca ní àwọn àkóràn hiv tuntun eléyìí túmọ̀ sí àwọn ènìyàn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ní àrùn náà láàrin àkókò kan pàtó èyí tí a sì máa ṣe ìṣirò rẹ̀ pẹ̀lú ọ̀nà ìwádìí àrùn àti àwòkọ́ṣe ìmọ̀ sáyẹ̀nsì nítorí náà kò yẹ kí a fi ọkàn túmọ̀ sí èkejì ohun tí wọ́n gbìyànjú láti bá wa sọ láàárọ̀ náà ni wípé àwọn tí wọ́n ní àrùn hiv eléyìí tí ìròyìn gbé jáde lọ́sẹ̀ tó kọjá wípé ó lé ní ẹgbẹ̀rún mẹ́wàá wípé kì í ṣe òní àbí àkókò yìí náà ni wọ́n ṣẹ̀ ní wípé àwọn tí wọ́n ṣe àyẹ̀wò ní ọdún 2025 ni àwọn wọ̀nyẹn wípé ṣùgbọ́n o lótìítọ́ lódodo ìpínlẹ̀ èkó náà ló jẹ́ ìpínlẹ̀ tí ó ń léde nínú àwọn tí ó ní àrùn hiv ọ̀hún ó wà nínú ìwé ìròyìn láàárọ̀ yìí daily post náà ló gbé jáde ẹ gba change ìròyìn ọ̀hún láàárọ̀ níbẹ̀.

0: wọ́n ní wàhálà ti já sílẹ̀ ní ọ́fíìsì ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà lẹ́yìn tí olórí òṣìṣẹ́ ààrẹ ìyẹn fẹ́mi gbàjàbíàmílà àti agbẹnusọ ààrẹ báyọ̀ ọ̀nànúgà sọ pé ààrẹ bọ́lá ahmed tinubu kò mọ ọmọọba adeniyi adeyemi rí gẹ́gẹ́ bí òṣìṣẹ́ ìjọba àpapọ̀ adeniyi adeyemi gẹ́gẹ́ bí ohun tó ṣáájú ní ọ̀gá àgbà àjọ presidential foreign intervention promotion council àti presidential economic advisory council eléyìí tí ìjọba àpapọ̀ ti sọ pé àwọn kò mọ̀ mọ́ báyìí àmọ́ṣá àtẹ̀jáde láti ọ́fíìsì olórí òṣìṣẹ́ ààrẹ ìyẹn fẹ́mi gbàjàbíàmílà sọ pé ìjọba nàìjíríà kò ní. Ó fi hàn pé àlàkalẹ̀ wà fún ọ́fíìsì ọ̀hún nínú ìwé ètò ìṣúná ọdún 2026 bó tilẹ̀ jẹ́ pé ìjọba ní kò sí iléeṣẹ́ kankan eléyìí tó jẹ́.
1: Get on the train. Follow us on social media. Facebook Jordan 105.5 FM. Twitter Jordan.
0: Bẹ́ẹ̀ o, gẹ́gẹ́ bí wọ́n ṣe wá tẹ̀síwájú nínú ìwé ìròyìn Punch láàárọ̀ yìí ní ojú ewé àádọ́ta àti ojú ewé ọkànléní àádọ́ta ìwé ètò ìṣúná ọdún 2026 eléyìí tí iléeṣẹ́ eléyìí tó ń rí sí ọ̀rọ̀ ètò ìṣúná ó hàn gidigidi pé níbẹ̀ pé owó tí iye rẹ̀ tó owó tó wọ́n ṣàkọ́ bílíọ̀nsì ni owó ilẹ̀ wa ń bíbà ni ìjọba là kalẹ̀ fún ọ́fíìsì náà bíi 1,302,000,000 wọ́n ṣàkọ́bẹ̀ ṣùgbọ́n 1 billion ni tó lé dáadáa gẹ́gẹ́ bí àlàkalẹ̀ owó ọ̀hún òun náà ni wọ́n ṣàlàyé wípé nínú oṣù kẹwàá ọdún 2025 ni àjọ náà tí ìjọba àpapọ̀ sọ pé òun kò mọ̀ nípa rẹ̀ ṣe ìpàdé kan ṣáájú àpérò World Investment Summit ìtamọ̀ sí WIS eléyìí tó yẹ kó wáyé ní orílẹ̀-èdè Nàìjíríà nínú oṣù kẹrin ọdún yìí gẹ́gẹ́ bí wọ́n ṣe wá tẹ̀síwájú pé ṣe rí ọ̀gbẹ́ni Adeyemi o wọ́n ní ààrẹ àti àwọn tí wọ́n jọ ń ṣiṣẹ́ pé wọ́n kò mọ̀ rí bẹ́ẹ̀ náà ni wọ́n ní pé àwọn kò ṣe kíni àwọn kò kó owó kankan tàbí kí àwọn ya àjọ kan eléyìí tí wọ́n pè ní PFIPC eléyìí tí Adeniyi Adeyemi tó ń darí rẹ̀ eléyìí tí wọ́n ní àwọn kò mọ̀ nípa rẹ̀ ó wà nínú ìròyìn Punch láàárọ̀ ẹ̀ ẹja lọ polówó ọjà ọ̀túnú ìròyìn tẹ̀síwájú.

0: lọ́wọ́lọ́wọ́ ni wọ̀nyí lodge haven home tó wà ní mọ̀rọ̀jọ̀dá ní ẹ̀pẹ́ landmark ẹ̀ ní yaba tech ẹ̀pẹ́ campus lagos state university of education michael ọ̀tẹ́dọ́lá college of education ẹ̀pẹ́ resort and spa. Ilẹ̀ yìí kìí ṣe ilẹ̀ inú igbó o, kìí ṣe inú omi, kódà kìí ṣe inú ìlà rárá, bẹ́ẹ̀ kò jìnà sí títì márosẹ̀ rárá. Bákan náà ni a ní ilẹ̀ sí àlàáfíà parks and garden ní pápá land tó ifọ̀. Àwọn landmark ẹ̀ ní government science and technical college ìlàró polytechnic Lafarge cement. Àwọn ibi tí a tún ní ilẹ̀ sí nìwọ̀nyí: Anílẹ̀ nílùú Ìbàdàn, Abẹ́òkúta, Mòwe Ìbàfò, Ìbẹ̀jùlẹ́kí, Àjá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn ilẹ̀ tí ẹ bá rà ní iléeṣẹ́ Shefa Homes and Properties, wọ́n ní ìfọ̀kànbalẹ̀, kò sí wàhálà ọmọ nílẹ̀ tàbí ajagunbalẹ̀. Ẹ ó fi ojú yín rí ilẹ̀ tí ẹ fẹ́ rà kẹ́ ẹ tó sanwó. Lọ́gán tí ẹ bá ti wá sanwó ni ẹ ó máa bá iṣẹ́ lọ, tá ó sì fún yín ní allocation lórí ilẹ̀ yín o. Pábánbárì tó wà ní iléeṣẹ́ Shefa Homes and Properties ni wípé àdéhùn wà lórí ìsan díẹ̀ díẹ̀ láàrin ọdún kan tí ẹ ó sì máa bá iṣẹ́ ilé kíkọ́ yín lọ. Gbogbo Sátidé kejì àti kẹrin lóṣooṣù ni a máa ń kó àwọn oníbàárà wa lọ sórí ilẹ̀ wọn láti lọ wò ó, pàápàá jùlọ àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ ra lẹ̀. Gbogbo ilẹ̀ wa ló ní Seal of O àti wípé gbogbo dọ́kúmẹ́ǹtì wa ló ní òǹtẹ̀ lọ́ọ̀yà iléeṣẹ́ Shefa Homes and Properties nínú. Ṣe ìwádìí wípé Shefa Homes and Properties ó fìdí múlẹ̀ káàdì. Má bá wọn dáṣà wípé ẹni tó bá ní àjẹṣẹ́kù ló ń kọ́ ilé o. Lára díẹ̀ díẹ̀ tó ń rí ó lè sọ ọ́ di onílé lórí. Gbogbo agbègbè tí wọ́n ń pè ní rural area nígbà kan rí ló ti di urban area tó sì ti lajú gbáà. Gbogbo ẹ̀yin tí ẹ wà ní diaspora, àǹfààní ńlá ni Shefa Homes and Properties jẹ́ fún yín o. A ó bá yín ra ilẹ̀, a ó sì máa bá yín kọ́lé lọ pẹ̀lú ìrọ̀rùn àti òtítọ́ inú. Àṣeyọrí kan a máa ránṣẹ́ sí òmíràn ni o. Gbogbo àwọn tí wọ́n bá wa dò wá ṣíjere pọ̀ ni wọ́n kan sáárá sí wa pẹ̀lú ìdùnnú wípé iléeṣẹ́ Shefa Homes wọ́n fi gbọ̀rọ̀ jẹ́ka. À ń ṣe land banking investment, joint ventures yẹn JV, property consultant, property management, developer, building engineering, property and filling àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọ̀gá nìkan láwùjọ òkúta, iléeṣẹ́ Shefa Homes and Properties dí gígé àràbà àti gígé àlọ́yè. Gbogbo ẹ̀yin tí ẹ tún nílò ilẹ̀ láti dá oko sí tàbí fún ohun ọ̀sìn, ìyẹn agriculture and animal farming, ẹ má dààmú jìnà, iléeṣẹ́ Shefa Homes and Properties ni ẹ máa lọ tí wọ́n bá yín wálẹ̀ síbi tó dáa. Bí oko bá jìnà ilá kìí kó, àwa kìí bá wọn hèrà rárá débi pé a hèrà tí ò lọmọ nínú o. Ìwọ náà darapọ̀ mọ́ ọ̀gọ̀rọ̀ ènìyàn tí wọ́n ń di onílé dònílẹ̀ lọ́dọ̀ Shefa Homes and Property. Ẹ lè pè sórí àwọn nọ́mbà yìí 0806-514-3581 lẹ́ẹ̀kan sí 0806-514-3581 WhatsApp wa ní 0912-238-8541 0912-238-8541 Head office wa ní 5 Charity Road opposite UBA Bank Okoba Agege Lekoo. Website wa ni www.shefahomesng.com pelu Shefa Home
1: 105 FM Instagram
0: Some properties ile kiko dirorun nile yi
2: orí ẹni bá máa gbé ni agbé aláwòrẹ kò ní Shefa Homes and Property ojúlówó ilé iṣẹ́ tó ń fini lọ́kàn balẹ̀ àwọn agbègbè tó dára náà nílẹ̀ sí tí owó rẹ̀ kò ti gani lára àwọn tí wọ́n ti bá wa dò wá ṣíjèrè pọ̀ ló lè ròyìn Shefa Homes and Property à ń bá ní ra ilẹ̀ a tún bá ní kọ́lé àwọn agbègbè tí a nílẹ̀ sí nìwọ̀nyí o tí owó rẹ̀ kò ti gani lára mọ̀jọ̀dá ní ẹ̀pẹ́ pápálá ń tó ifọ̀ Abẹ́òkúta Ìbàdàn Mòwe Ìbàfò Ìbẹ̀jùlẹ́kí Àjá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn ilẹ̀ wa kìí ṣẹlẹ̀ olóbi o tàbí ilẹ̀ inú ra tàbí inú igbó bí agbára bá ti wà láti san tó lẹ̀ kan náà bẹ́ẹ̀ ni àǹfààní wà láti san díẹ̀ díẹ̀ tí ó sì máa báṣẹ́ yìí lọ kò sí wàhálà ọmọ nílẹ̀ nínú ẹ̀ rárá o bẹ́ẹ̀ kò sí awúrú ju olú iléeṣẹ́ Shefa Homes and Properties wà ní number 5 Charity Road opposite UBA Bank Okoba Agege Lekoo ẹ lè pè wọ́n sórí 0806-514-3581 0806-514-3581 tàbí WhatsApp 0912-238-8541 0912-238-8541 Shefa Homes and Properties ọ̀gá ni ẹ jọ.
3: Igi pọ̀ ní gbólóòótọ́ ká tó fi igi ọmọ gbẹ́gbẹ̀dú Jordan 105.5 FM ọ̀bàdìẹ jọ. Ọ̀tún nù wé ìròyìn ní ìkànnì Jordan 105.5 FM ó balẹ̀ gùdẹ̀ bí ẹyẹ ìjì.
4: Kẹ́bọ̀ padà láti ẹ̀ka ìpolówó ọjà wa. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ìròyìn yapa níwájú mi láàárọ̀ yìí ṣùgbọ́n ẹja sáré máa wò ó lẹ́yọkọ̀ọ̀kan ìjèjì. Gẹ́gẹ́ bí ìwé ìròyìn punch bó ṣe gbé ìròyìn eléyìí jáde ilé ìsítà láàárọ̀ yìí. Níbẹ̀ gangan náà ni wọ́n ti ń sọ̀rọ̀ wípé ìròyìn yàjó yàjó rèé o nínú ìwé ìròyìn Daily Post wípé ẹnìkan tí ó ti fìgbà kan jẹ́ SSG ìyẹn David Salifu òun náà ni wọn ni ó mà bá ikú òjijì pàdé.
1: Jordan 105 FM Lagos. Listen on the go at www.jordan105fm.
4: Ti ọwọ́ àwọn afurasí ajínigbé gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún ṣe gbé jáde wọn ní ìṣẹ̀lẹ̀ yìí náà ló wáyé ní ọjọ́bọ̀ Thursday ní agbègbè Wukari ní Taraba ní ìpínlẹ̀ Taraba níbi tí ọ̀jọ̀gbọ́n Salifu eléyìí tí ó ti ń rìnrìn àjò lọ sí ìlú Makurdi gẹ́gẹ́ bí ìwé ìròyìn ṣe wá tẹ̀síwájú wọn ni ó ń gbìyànjú láti sá àsálà fún ẹ̀mí rẹ̀ nígbàtí àwọn agbébọn náà ajínigbé ọ̀hún tí wọ́n gbìyànjú láti jí wọn gbé níbẹ̀ gangan ni wọ́n ní wọ́n ti yìnbọn o tó sì jẹ́ wípé ó ṣe léṣe gidi gan pẹ̀lú ọta àbọn ọ̀hún tó tó di wípé ó gbẹ̀mímì wọn ní ẹni ìyé tó ti fìgbà kan jẹ́ akọ̀wé.
1: This is Jordan.
4: Ó rí i pé mo dá mo jẹ́ èèyàn gidi náà ni o. Ohun tó rí lára mi nù ṣùgbọ́n ṣe rí Peter Obi ó dà mí ọ̀dàlẹ̀ balẹ̀ kú ẹ má dalẹ̀ ó balẹ̀ lọ èmi kọ́ o kenneth okonko òun ló sọ̀rọ̀ láàárọ̀ yìí ẹni tó jẹ́ àgbà nínú olóṣèlú nínú ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ìyẹn kenneth okonko òun ló sọ̀rọ̀ láàárọ̀ pé ṣe rí ẹni tí ó jẹ́ ọmọ oyè nínú ẹgbẹ́ òṣèlú adc tó tún jẹ́ pé òun gangan náà ni ó jáde dupò ààrẹ lọ́dún 2027 ní ẹgbẹ́ òṣèlú adc ìyẹn atiku abubakar ó lè mọ̀ wípé bó ṣe rí mi báyìí náà ló ti rí wípé èèyàn rèé o ó rí ohun tó dá nínú òun gẹ́gẹ́ bó ṣe ń sọ̀rọ̀ ọ̀hún ní inú tẹlifíṣàn kan eléyìí tí wọ́n ti ń fi ọ̀rọ̀ ojú omi tó rọrọ̀ lórí ọ̀rọ̀ òṣèlú lánàá níbẹ̀ ni okonko ló ti sọ wípé ṣe rí o ẹni tí ó ti gbà kan jẹ́ gómìnà ìpínlẹ̀ anambra ìyẹn ọ̀gbẹ́ni peter obi ó ní ọ̀dàlẹ̀ ni o bẹ́ẹ̀ náà ni àgbà òṣèré yìí tó ti jẹ́ olóṣèlú ló sọ̀rọ̀ wípé ṣe rí àtìkù ní kété tí àtìkù yàn mí gẹ́gẹ́ bí agbẹnusọ rẹ̀ náà ló ti mọ̀ wípé irú wa ganan látóbẹ̀ o bíbẹ̀ kọ́ ó yẹ kó mú elédè rẹ̀ ni ó ní ṣùgbọ́n bó ṣe rí mi ó rí mi wípé èèyàn rèé ẹni tó ṣe é fọkàn tán lòun oníṣẹ́ wá rí peter obi ó ní ọ̀dàlẹ̀ ní peter obi kìí ṣe èèyàn gẹ́gẹ́ bó ṣe rí ṣàlàyé náà ló ń sọ̀rọ̀ ló ń dárúkọ peter obi ló ń sọ ohun tí àtìkù náà lórí nínú ẹ̀ kó tó yàn gẹ́gẹ́ bí agbẹnusọ rẹ̀ kenneth okonko òṣèré tíátà tẹ́lẹ̀ tó ti di olóṣèlú ló sọ̀rọ̀ ìyún náà nínú ìwé ìròyìn daily post ló ti jáde ìyẹn fún ti òwúrọ̀ tòní bákan náà ìwé ìròyìn punch gbé eléyìí náà jáde o wọ́n ní àwọn gómìnà igbákejì gómìnà ìpínlẹ̀ anambra àti àwọn ti ìpínlẹ̀ abia pẹ̀lú àwọn lẹ́nu lọ́rọ̀ pàápàá jùlọ àwọn tí wọ́n jẹ́ àgbà bí ọba baálẹ̀ àti àwọn èèyàn jàǹkànjàǹkàn ní ìpínlẹ̀ méjèèjì ni wọ́n mà ṣe ìpàdé lánàá o ní iléeṣẹ́ nbc eléyìí tí a mọ̀ sí national boundary commission àwọn tí wọ́n rí sí ọ̀rọ̀ ààlà láàrin ìlú méjì wọ́n ní ìpàdé yìí náà ló wáyé ní accra o níbi tí wọ́n ti ṣe ìpàdé ọ̀hún láti wá ojútùú eléyìí tí ó ń fa wàhálà láàrin ìpínlẹ̀ anambra àti abia lórí ọ̀rọ̀ ààlà eléyìí tí ó pín wọn o gẹ́gẹ́ bí wọ́n ṣe wá tẹ̀síwájú wọn ni wọ́n ṣe ìpàdé pẹ̀lú àwọn ọmọ anambra àti àwọn ti ìpínlẹ̀ abia níbẹ̀ náà ni wọ́n ti ní àwọn tí wọ́n wá síbi ìpàdé ọ̀hún òun náà ni igbákejì gómìnà méjèèjì ìyẹn dókítà oyèkàchi ibezim àti ẹnjìnà ikechukwu emetu wọn ni bẹ́ẹ̀ náà ni wọ́n rọ gbogbo àwọn ìpínlẹ̀ méjèèjì wípé kí wọ́n jọ ṣiṣẹ́ papọ̀ kí wọ́n fọwọ́sowọ́pọ̀ torí pé àrìn pọ̀ ọmọ ejò ní kóyà jẹ wọn o wọn ni pé kò yẹ kí ìkùnsínú kó máa wà láàrin ìpínlẹ̀ méjèèjì wọn ni kí ìpínlẹ̀ méjèèjì kí wọ́n sora wọn papọ̀ bẹ́ẹ̀ náà ni kí wọ́n ṣùjọ bí oṣù ṣọwọ́ kí wọ́n yéé dá wàhálà lẹ̀ àlá ti wà rèé àlá ti yín rèé wọn ni ẹ̀yin méjèèjì ọmọ ìyá ni yóò gẹ́gẹ́ bí ìpàdé ọ̀hún bó ṣe wáyé tí ìwé ìròyìn daily post náà dẹ̀ ṣàlàyé ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ìgbà pé ẹ jẹ́ kífẹ́ òjọba kálàáfíà òjọba láàrin ìpínlẹ̀ anambra àti ìpínlẹ̀ abia ó wà nínú ìwé ìròyìn láàárọ̀ yìí ẹlọgbà chẹ́ńjì rẹ̀ ẹ bà á ní ẹ̀kúnrẹ́rẹ́ o ta ló ń pè ìyá alákàrà ṣeré ìyá alákàrà orin yìí náà ni ààrẹ bọ́lá ahmed tinubu ìyẹn ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà ni wọ́n mà fi ń ṣeré lánàá o tí wọ́n ní nígbà tí wọ́n fẹ́ pe aya rẹ̀ ìyẹn obìnrin àkọ́kọ́ sẹnitọ́ olúrẹ̀mí Tinubu iyan ni iya lakara mama lakara e ma bo gege bi won je te siwaju won ni latari eyi na lo je wi pe lori oro to

rìnrìn lórí ọ̀rọ̀ tí aya rẹ̀ sọ pé owó àkàrà ó jẹ́ owó tó dára ní orílẹ̀-èdè nàìjíríà tí ó yẹ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyá wa kí wọ́n mọ̀ sí níbẹ̀ náà ni ààrẹ ti wá fi orúkọ ìyá alákàrà ló fi pe ìyàwó wọn gẹ́gẹ́ bí ó ṣe wá ṣàlàyé o wọ́n ní ààrẹ ó ṣe ìgbésẹ̀ yìí látàrí wípé kí wọ́n lè mọ̀ wípé ohun tó à ń ṣe àmọ́ ohun tá à ń ṣe o bẹ́ẹ̀ náà ló sì jẹ́ pé orúkọ tẹ́ fún ìyàwó mi tó jẹ́ ìyá alákàrà wọ́n ní kò ń ṣe orúkọ burúkú òwò gidi náà ni òwò àkàrà ṣùgbọ́n ààrẹ pe aya rẹ̀ ní ìyá alákàrà látẹnu wọn wípé àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà gbogbo ti ń pè wọ́n lá ìyá alákàrà bẹ́ẹ̀ náà ló jẹ́ wípé wọ́n ní oríṣiríṣi àwòrán àwọn òní wọ́n ti fi ń ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan lórí ẹ̀rọ ayélujára gẹ́gẹ́ bí fọ́nrán fídíò ọ̀hún eléyìí tí wọ́n ní ìpàdé kan eléyìí tó wáyé pẹ̀lú àwọn akọ̀ròyìn àti ọ̀pọ̀lọpọ̀ àwọn lẹ́nu lọ́rọ̀ ní ilé ààrẹ eléyìí tó wà ní ìlú Àbújá ibi tí ìpàdé ọ̀hún tó ti wáyé nígbàtí ààrẹ máa ní ẹ kú ìrọ̀lẹ́ o ẹ̀yin oníròyìn wa ọkùnrin àtobìnrin akíyìn o gentleman of press akíyìn o ṣẹ́rí ìyàwó mi obìnrin àkọ́kọ́ ìyá alákàrà gẹ́gẹ́ bí ààrẹ bó ṣe sọ gété tààrẹ sọ báyìí ni gbogbo wọn bú sẹ́rìn lẹ́rìn bá pa ẹ̀kẹ́ gbogbo wọn pé ìyá alákàrà ni wọ́n tòótọ́ ẹ wò ó ẹ bá nínú ìwé ìròyìn punch láàárọ̀ tò ní wọ́n ní ẹni tí ó jẹ́ ọmọ oyè nínú ẹgbẹ́ òṣèlú national democratic congress party ìyẹn tó tún jẹ́ ọmọ oyè fún ipò ààrẹ ọ̀gbẹ́ni peter obi òun náà ló ti bu ẹnu àtẹ́ lu ìjọba àpapọ̀ o látàrí ọwọ́ eléyìí tí wọ́n fi mú ètò ẹ̀kọ́ lásìkò yìí gẹ́gẹ́ bí peter obi bó ṣe ń ṣàlàyé wípé ìjọba àpapọ̀ wọn ò fi àfojúsùn wọn sórí ètò ẹ̀kọ́ rárá o látàrí ìgbésẹ̀ àti ìlànà eléyìí tí wọ́n ní ìjọba fẹ́ ṣe lórí láti ṣe ìyapa àwọn ọmọ ilé ẹ̀kọ́ eléyìí tí a mọ̀ sí junior secondary àti àwọn senior secondary school eléyìí tí wọ́n ní wọ́n fẹ́ ṣe àtúnṣe láàrin àwọn méjèèjì látàrí mùṣemúṣe wọn eléyìí tí kò ṣe déédé wa ni a ti ní àwọn adarí eléyìí tí wọn kò ní apọn láti ṣe ohun tó yẹ kán ṣe lórí ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ ó ní ẹni bá máa ṣe àtúnṣe nǹkan òun gan fúnra rẹ̀ kó yẹra rẹ̀ wò pé ṣé àwọn gan nílò àtúnṣe peter obi náà ló ń tẹnumọ́rọ̀ yìí láàárọ̀ yìí nígbàtí ó fi ọ̀rọ̀ náà sí ojú òpó x rẹ̀ ìyẹn lónìí gangan tí ń ṣe ọjọ́ etí friday níbẹ̀ náà ló ti sọ pé ìjọba àpapọ̀ wọ́n ti kùnà wọn ò ní àfojúsùn lórí ètò ẹ̀kọ́ ẹ̀yin gan fúnra yín tẹ́ ẹ jẹ́ ìjọba ó yẹ kẹ́ ẹ ṣe àtúnṣe lórí ọ̀rọ̀ ara yín kó tó di wípé ẹ sọ wípé ẹ fẹ́ ṣe àtúnṣe àwọn ọmọ ilé ẹ̀kọ́ girama ìyẹn náà wà nínú ìwé ìròyìn punch láàárọ̀ yìí níbi tí peter obi tó ti ń sọ̀rọ̀ sí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà ẹ bá ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́ nínú ìwé ìròyìn punch láàárọ̀ yìí

0: ìgbẹ́ kẹ́ni fọwọ́ ti lé ìgbà láàmù ní fọwọ́ nògiri oyè ẹ̀túyáyá ẹ̀túyàyà kájọ ṣe ayẹyẹ ọdún kẹwàá tí ẹ̀rí olúwa gbẹ̀mí lékè adébáyọ mc ìràwọ̀ àgbàlagbà ọmọdé tí pẹgbẹ́ bá bẹ̀ ló kọ́ títí sọ̀rọ̀ lórí rédíò pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ gbogbo media platform pátápátá turn up with mc ìràwọ̀ tó máa wáyé ní iléeṣẹ́ wa jordan 105.5 fm 12/14 musibau àṣàfà street off àgbẹ̀ road abúlé ẹ̀gbá lagos àwọn olórin tó máa dá wa lára yá ṣínà ajíbóyè ṣínà ìràwọ̀ one century ọmọ bàbá aláàgọ àyànfẹ́ ọmọ jésù fm aminotu jizu joe verify showboy hakim adéwálé ak pumping fuji boy pẹ̀lú títí layọ̀ títí láéláé mc ọjọ́ náà ni ọláyẹmí àkànní mc falo fada àwọn olùgbàlejò níbi ayẹyẹ ọ̀hún ni ọmọọba lánrin johnson charles ìdẹ̀họ adémúìwá adédèjì kọ́kọ́rọ́ ọ̀rọ̀ dèjì bọ́bàrẹ́ gm gbogbo ẹ̀yìn olólùfẹ́ pátápátá la pè láti bá wa ṣe ayẹyẹ gatefield t-shirt 7000 cap 5000 fúnfilà àti aṣọ tiyín ẹ máa pè sórí nọ́mbà yìí 09065219567 09065219567 fún ẹ̀yìn tẹ́ fẹ́ ṣe onígbọ̀wọ́ ayẹyẹ yìí ẹ máa pè sórí nọ́mbà eléyìí 09124119516 09124119516 turn up with mc ìràwọ̀ ó máa dùn jù.
1: Nínú gbogbo àwọn tí wọ́n ń pèyìn tí wọ́n ń là mẹ́jì tí wọ́n kóyàwó rẹ̀ kò sí ọmọ ọ̀dà ẹ̀ǹtì ni wọn arúgbó girama ni gbogbo wọn.
2: Àwọn àgbà
1: tí wọ́n sọ pé ìtọ́kùtọ́ wo ló sọ ìníkan wo ló sọ lóòtítọ́ ẹ̀jẹ̀ tí nǹkan bá òṣèlú wọ̀ lóòtítọ́ tó bá ṣe pé àwọn ìyàwó rẹ̀ àtàrẹ náà wà nínú opposition tọ́pọ̀sísàn kan sọ bẹ́ẹ̀ ohun tó lóṣèlú máa wí nìyẹn wá ní ẹ àkàrà lórí kọ́ wa máa lọ tà kò ní kó wá ẹ̀kọ́ oko lè sọ pé kọ́ wa lọ jọyìn àwọn lábùjá fáwọn máa jọ jí ó pọ̀ nǹkan máa sọ nìyẹn mi ò gbèjà wọn rárá ṣùgbọ́n mo fẹ́ sọ bó ṣe rí tẹ́lẹ̀ pàápàá nínú ìran yorùbá kì í ronú bí àwọn èèyàn ṣe ronú yẹn síbẹ̀ ti rí nítì tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ àwọn tí wọ́n ọ̀pọ̀lọpọ̀ àgbàlagbà arúgbó girama tí wọ́n ń pariwo pé nítorí sọ ọ̀dà ẹ ti rí nítì tó fi jẹ́ pé wọ́n fọwọ́ sí yàwùyàwù ẹ ti rí nítì nítì so ìyàwó ààrẹ yẹn àmì nǹkan kò tàkàrà rí àmì nǹkan nígbà tó ti dáyé pọ̀ fún wẹ́lẹ́gbẹ̀ẹ́ ara ẹ̀ lọ́ọ̀ni òun náà ṣe làálàá kankan rí rárá rárá ṣé bó ṣe rí nìyẹn ni wọ́n yẹ jẹ́ kí n fẹ́lẹ́ ìparí ẹ̀ àbúrò màmá mi nígbà yẹn òun wà ta sí ó ń ṣiṣẹ́ ńlẹ̀ ọ̀ṣọ́ ọtí kan mi ò lọ́rùn gbèsè jordan adárúkọ ilé ọtí ẹ̀fọ́ mi nílà ilé ọtí ẹ̀ ti close náà ní abẹ́òkúta òun pẹ̀lú ọ̀gá mi tó kọ́ mi níṣẹ́ architecture òun pẹ̀lú ọ̀gá mi yẹn ó ló máa fi wọ́n ṣe yẹ̀yẹ́ lọ́rùn ni pé àwọn táwọn ò kọ́ṣẹ́ nígbà yẹn ẹ ti gẹ̀ẹ́tẹ̀ pé àwọn táwọn ò kọ́ṣẹ́ ìdíjú yẹn ni àbúrò màmá mi ti lọ kọ́ bọ́ ṣe ń wa taxi that's how it was in those days. Kì í ṣe sì tó jẹ́ pé rádàrà dá rédèrèdè ń la fi ń ṣe ẹ̀fá rí ẹgbẹ́ gbogbo nǹkan tó yẹ ká fi títí ọmọ mélòó ló ń kọjá ń ṣe ìbí ojú kìíní ìsìnkìíní làwà ọmọ mélòó ló ń kọjá àwọn òbí náà ni wọn ò jẹ́ ọkọ torí pé ìgbé tí wọ́n fún ọ náà ni pé àwọn tó fi lọ́hùn owó ńlá wọn ẹ̀yìn rẹ̀ lọ́wọ́ ńlá bàbá ẹkọ ètò ibi tí kálukú bá fọ́ ọmọ ẹ̀ bí a bá ń bẹ̀ kò le tó yẹn.
2: Ẹ ṣe sá kọ́mìdọ́lá láti alo wa n bẹ kaarọ ojúmọ rẹ o.
3: Alo wa n jọ.
2: Ẹ kaarọ sa.
3: Agojúmọ.
2: Ojúmọ rẹ sa.
3: Kò ní bàjẹ́ bẹ́ẹ̀ ni kọ́ ọ̀kan wa.
2: Àmì ìdùmàrè.
3: Àtàndá ọlọ́wọ̀ ẹkùn ló sọ̀rọ̀.
2: Ẹ kaabọ̀ láti Sango.
3: Bẹ́ẹ̀ni, agojúmọ.
2: Ẹ sọ.
3: Ako wẹliwẹli ojo yìí.
2: O lágbára.
3: Ojo òbùkún ló bá jẹ́ fún wa.
2: Àmì o.
3: Mo kí owó Jordan family. O kí gbogbo alápapọ̀. Àjíǹde ara bá jẹ́ wa. Ò ní ló pé àádọ́ta ọjọ́ tó kó àwọn ọmọlọ́mọ sínú igbó 50 days ní òjò ní òtútù. Kí n tẹ̀síwájú lórí ọ̀rọ̀ mi. Mo máa ń tẹnu wọn ní gbogbo ìgbà. Ẹ̀wọ̀n ti kún. gbogbo àwọn iṣẹ́ bíi àwọn èyí tọ́wọ́ tẹ̀ kọ̀ẹ́kọ́ máa rán ẹnìkankan lẹ́wọ̀n kò dẹ̀ kọ́ máa pa wọ́n kọ̀ẹ́kọ́ pa wọ́n kò dẹ̀ kọ́ rán wọn lẹ́wọ̀n. Ohun tí mo sọ ni pé ká bá bẹ̀rẹ̀ sí ṣe báwọn ṣáínà báwọn malaysia àwọn asia continent yẹn àwọn iran kuwait nǹkan kan tí wọ́n ṣe ń ṣe pẹ́pẹ́ ni a bá ti gbámú
2: pẹ̀lú wà burúkú yẹn
3: ká gé apá kan ká gé ẹsẹ̀ kan ká lọ ja sílẹ̀ níwájú ìta bá bẹ́ẹ̀ tó bá tún tẹ̀síwájú tó bá tún tẹ̀lé lẹ́ẹ̀kejì kó tún gé apá kejì ẹsẹ̀ kejì kó di gbóndúkú. Ẹ̀wọ̀ kò sẹ́ni tó máa ṣe bẹ́ẹ̀ tó kò sẹ́ni tó máa rí bẹ́ẹ̀ tí
2: àwọn fásitì
3: wọn ọ̀gá ọ̀dọ́mọ̀ kan ṣiṣẹ́ ibi kan ọ̀gá máa kì wọ́n lọ pé kan pàtì ojú bẹ́ẹ̀ lọ.
2: Ẹ ṣe gan sá. 09063352
1: Hello MC.
2: Ẹ kaarọ sá.
1: Ẹ kaarọ.
2: Yes sir.
1: Ẹ wẹ̀ kó ọdún tó dún látàárọ̀.
2: Ẹ wò ó lágbára.
1: Ọ̀gbẹ́ni Benjamin láti ìjú ìṣẹ̀gá.
2: Ẹ káàbọ̀ sá.
1: Ẹ rẹpẹ̀. Nǹkan tí mo kàn fẹ́ fún fi pa ìtẹ́lù nípa ọ̀rọ̀ yìí tí ẹ kà. Nípa ti ìyàwó ààrẹ. Yorùbá máa ń pòwe pé èyí ló máa kọ́ odí tòbí. Ṣé rí ọ̀rọ̀ tí ìyàwó ààrẹ sọ pé kán dín àkàrà kán ń sọ ọ̀gẹ̀dẹ̀ kán ń ṣe gbogbo àwọn òpẹ́ pẹ̀pẹ́ ṣé láwọn ohun yẹn òkú tó mówó wọlé èmi nínú oṣù wáyé mo ká ní pé obìnrin náà dá mi ní.
2: Hello sir.
1: Àṣẹ pẹ́pẹ́ pẹ́ yẹn òun bá yàn láyò láyé mi torí òkú tó mówó wọlé gidi nìyẹn òkú tó yẹ pé ojoojúmọ́ ni kọ̀tínọ́sílẹ̀ kò dúró rárá sóyẹyìn sà nǹkan tí ò yí àwọn èèyàn nìyẹn pé òun tó ń fi yọ níyà ṣe yẹyẹ ẹ wo à ń bá yín bọ̀.
2: Ẹ ṣeun.
1: Ẹ ṣe.
2: Ààrẹ gangan fúnra wọn náà ti pè ìyàwó wọn ni my wife ìyá alákàrà. Ààrẹ rẹ́rìn ààrẹ ni ìyá alákàrà ni first lady wa ìyá alákàrà. Hello.
4: Ẹ
2: káàárọ̀ mọ̀.
4: Ẹ kó ètò.
2: Yes ma o kọ yín àti bìtẹ̀ tí ń pè wá. Mrs.
4: Ọ̀dẹ́làánú.
2: Ọ̀dẹ́làánú ẹ káàbọ̀ mọ̀.
4: Ọ̀rọ̀ nípa ti ìyàwó ààrẹ náà.
2: Ok.
4: Pé kan dín àkàrà. Tọ́ bá rí owó sí alákàrà ní tó bá jẹ́ tí mo ṣe é ṣe ní kí ní fọ́tò kan obìnrin kan tó wà nílé ọ̀dọ̀ wa. Láti àárọ̀ ti dalẹ̀ ló máa ní àkàrà. Owó sì ìyá yẹn lè gbà àgbàgbà ní ọ̀sán Sunday. Ìjọba máa rí owó tó máa pa ọmọ lé ní 100,000. Bẹ́ẹ̀ ló máa ṣù. Ṣé wọ́n wá nìyàn ìṣeṣẹ́? Ọlọ́run ló máa rò kò fún wọn lé. Òṣìṣẹ́ téèyàn ń ṣe tó òṣèṣì ni. Ẹni ń tepo iṣẹ́ ni. Ẹni pọnita iṣẹ́ ni. Òbí èyí téèyàn lè ṣe tó yí tí olùsòwò wá oṣù ló bá máa jẹ́.
2: Ẹ ṣe ma Mrs. Ọdẹ́làánú láti abúlé ẹ̀gbá. Wọ́n ní iṣẹ́ ni iṣẹ́ ń jẹ́ iṣẹ́ tiẹ̀ ni iṣẹ́ ń jẹ́. 09063352 Hello, Carol. Yes, I
5: do follow along, sir. Yes, okay,
2: Let's be
5: Lati Shashi. Ben.
2: Yes, sir.
5: Kan tó sọ̀rọ̀ ṣé ìyàwó ààrẹ gbàdúrà kí ni ẹ̀kọ́ lọ tàkàtà kọ́ lọ máa tàkàrà ó gbàdúrà ẹ̀kọ́ ọmọ tí ẹ̀kan máa lọ tàkàrà ṣé tí ọmọ ẹ̀kan bá graduate ṣó lè sọ wípé àkàrà ni kọ́ lọ máa tà kí là ń sọ̀rọ̀ kí náà ń wí wọ́n bá create iṣẹ́ bó ṣe jẹ́ owó tó ń kó jẹ́.

0: nkomu ti gbogbo won to fi se irano ta loruko rere ta beru olorun pelu gbogbo nkan ta se aba da isele owo ti won ji ko da isele bo ba je wi pe kini kan non produce oya lo be oya ise agbere oya mi katapedia ore elo se wo se nye so gbadua pe ki o ma awon ko graduate tan o ma takala ko lo ma takini baba de fe takala thank god ile aye o ti expect kini okay sakala de fe ma se machine tofi se awon kan won yi re e ma takala e ma de suta e ma tamine as e ma se e di wi pe mama ti owo gan arin ara won na no pe si eyan lo ri eyan me lo ri gba no owo sweet me lo won le gbo wi pe yes mama won pe owo kan wa bi ni mo le bi ba arin ara won na no ti je won ti mu ewo aja fun
1: amin sir e se gan
0: joda meje oni ku la la
1: amin
0: baba ti se je ori o ti to gbese le o ti to le so
1: e se gan sir
0: ari beru olorun ni gbogbo nkan ta wi ton so gbogbo agba wi ko me ko lo ma di akawa
1: e se
0: ko lo ma to ko ma to isu e je ka gbadura olorun o gba wa owo ijoba oni se
1: e se gan sir e se gan sir pastor kende lati sase do ilu gangan na ni oro ile aye on to koju se eyan kan yin ni o ko se lomi bo ba se ri lokan tin ni ke so opinion ni kaluku ototo elo e ka ro
2: elo e ka ro se
1: e ka ro e ba yi
2: ni e la
1: sa
2: ele ti are so
1: ile po ko yin sa
2: abi ti je adimo la loruko
1: lati bo sa
2: lati o ba won
1: okay sa
2: oro ti are so ni mo pe gbogbo awon to n pe si gbo opolopo pelu yeye lorun o ni pe gbogbo ti won dowole ati gbogbo awon ifojuso won ko se le to bara ilu mu o te so fun ni olotu awon omo Nigeria won gbiyanju won gbi awon omo okunrin ninu wa to n di akara di popo lori ita ìgbà ẹjẹ ká bára wọn sùn tọrọ káyé kan náà má jẹ ká rẹrìn ẹlẹyà kí ìjọba kó mú eléyìí tó dára sí ṣe ti gbọ́ kó mú eléyìí tó dára sí àwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn wa ẹ sẹ́rí tí ń bá wò ó gbà míì ẹkún máa ń bọ̀ mí torí àwọn ọmọ kún àdúgbò sà tí wọn rí kan sí tó ti yé ṣé ọrọ̀ àkàrà ni kọ́kọ́ ni ṣé bá kàrà sí bọ́ máa jẹ́ ni mélòó ni ilé iṣẹ́ tó dá sílẹ̀ ilé epo ìjọba gan tó ń sọ wípé máa ń fún wa ni wọn máa bá wa ṣe rìbánárì owó náà ṣe ń bẹ̀ ṣé ẹgbẹ́ ká ẹ̀kọ́ kọlà kámúlà kúrò létí ni àbí báwọn náà ṣe ń pè é kọ́ náà kó wọ̀n wá lọ́wọ́ tó gbàgbọ́ lọ́wọ́ ìjọba gẹ́gẹ́ bí pásọ ẹ̀ ti sọ̀rọ̀ tó gbàgbọ́ lọ́wọ́ ìjọba amúnisìn ìjọba ẹlẹ́tọ̀
1: ẹ ṣe bàbá wa Adétúnjì Adémọlá láti ọba Wọlé God bless you sir. Hello. E karo.
2: E ma ku se.
1: Yes sir.
2: Yo mo dara ku yin o.
1: Ami sir.
2: Ta gba olope mi sise o.
1: Ami Edumare sir.
2: Ono si mi di ma yin.
1: Ami o, ami a
3: Jordan 105.5 FM. Twitter Jordan 105.
1: Eyin na.
2: O fe gba soro yen ni.
1: Oruko yin sir.
2: Oruko mi ni Ogun Bade.
1: Ogun Bade.
2: Yeah.
1: Láti bó sá.
2: Láti ìjú ṣàjá.
1: Ok sá.
2: Ohun tí mo fẹ́ sọ ni pé sá táwọn èyí gbọ́n tí ẹ̀ sọ ń bẹ̀ yẹn ni. Báyìí lẹ́dí rẹ̀ lẹ̀. Now, ṣé sọ́pọ̀ yẹ kó já ìlẹ́nu ìyàwó President Nigeria? Kọ́mọ ìwọ́n lè díkà. Báyìí ẹgbẹ́ lómi lọ sọ ní Ṣìǹdà. Ìyàwó Fẹ́sẹ̀ kò kówó jáde fáwọn táníkà Nàìjíríà kó pé ó pé ó jẹ̀ pé kókó 500,000 fún bí àwọn 400
1: Yeah, I'm going, sir.
0: Kọlọ olódùmọ rẹ kó fi àánú lọjọ àánú sílù yìí o
1: amio
0: inú tẹ ń bí ọlọrun pàápàá ìjọba inú ń bí ọlọrun kọlọ ọmọ tí inú sí wa o
1: amio ẹ ṣeun gọsà ẹ ṣeun àwọn èèyàn pọ lójú là ẹ já máa jẹ pépèpé ẹ lẹ́kàárọ̀ ẹ káàárọ̀ máa mi yes ma amí
4: ẹgbẹ lórí àkàrà títà yẹn lèmi kẹfẹ sọrọ lè lórí
1: orúkọ yín o
4: Owó kan ti mọ̀rọ̀ ọmọ Kẹ́lá ti fàkọ̀ ìjà yìí.
1: Ok ma.
4: O tún tó burú nínú àkàrà títà àwọn ẹwà kan gbà tó dìbò.
1: Èmi
4: ìwé mi fẹ́ ta láìlọ́ọ̀nù sábà lè yé mi $100,000 máa dá padà tó bá yá.
1: Láìlọ́ọ̀nù
4: lè fẹ́ ta. Ìbẹ̀rù owó mo dẹ̀ lọ́mọ méjìlá ya ń tún yàn.
1: Tó
4: o ti bá rọ́pẹ́ kí níṣẹ́ ni tó fún mi lówó pé kí n fi tàkàrà èmi máa gbá o.
1: Ẹ̀ka náà okay, nylon. Nylon. Business to done in nylon.
4: Mi ni da na tori in ba gbo wa kara o mo nja bi to mo fe bi.
1: Ki se gbogbo eyan na lo tele itaka se awon to ni iko ye asthma ni won le do si bi nkan dindin. Gbogbo o le takara.
4: Aye to ba fe fu wa lowo emi ma gba. Papa nylon.
1: E seun ya. Awon na gbo. Awon na gbo wa.
4: Ẹlẹ́ẹ̀kejì àwọn ọmọ kan kú nílùú mi lórí ire ẹjọ́ ohun kan mọ́gbàgbé wa ọjọ́
1: ò lágbára àti ẹ̀rí ìròyìn kankan tó sọ̀rọ̀ ń pa àwọn ọmọ òun gan látàárọ̀. Ẹ ṣeun o ẹ ṣeun o. Ààrẹ náà kàn pé ìyàwó wọn ní ìyá alákà ní kẹ́lẹ̀ mọ̀ pé àwọn gbọ́ pé pé ìyàwó àwọn ní ìyá alákà o wọ́n fi ṣeré náà.
0: Ẹ̀lọ́
1: ẹ káàárọ̀ ọmọ. Yes, ma, mama wa.
0: Ẹkú ètò.
1: Ọlọ́run ló ń tó máa ń.
0: Bí kí ẹ bá Adékúnlé láti fẹ̀sọ̀ wọ́pọ̀ láǹbẹ́.
1: Ẹ káàbọ̀ ma.
0: Ṣé nípa ti ọ̀rọ̀ alákàrà? A sọ pé ohun tó sọ tó burú jù. Ṣùgbọ́n báwo ṣe wà yín? Ṣé lè rí fìtà tó ń tàkàrà lẹ́gbẹ̀ẹ́ bus stop? Ó wà nínú mọ́tò káwọn èèyàn máa fi mọ́tò escort rẹ̀. Ó ṣe bẹ́ẹ̀ ni pé òun wọ̀n. Ṣó máa ṣe bẹ́ẹ̀ ni pé òun wọ̀n. A mọ ìsọnu tó fún ìyá ìyádùn tó wà ní Ọ̀ṣun. Nígbà tó ń já kò sí Nàìjíríà mọ́ bàbá ṣe gbọ́. Òun lọ ń bọ̀ òun lọ ń travel out bó lọ ń bọ̀ ni. Wọ́n ní owó wa kan wà sí Àbáṣà gbé tí wọ́n dẹ̀ release fún Nàìjíríà níbo ni wọ́n gbé sí. Wọ́n sọ wípé tó bá pín owó yẹn. Fún ẹnì kọ̀ọ̀kan kì í ṣe ìdílé kọ̀ọ̀kan ẹnì kọ̀ọ̀kan wọn ni ta bá gba $1,000,000 àgbowó kí ló dé tán ọ̀gbẹ́ yẹn síta pápọ̀ fún wa ni wọ́n

0: ẹ ṣeun àsìkò tí ń kó wa ní pápá mọ́ra wà lọ́jọ́ mùsùlùkùn ẹjẹ́ fílẹ̀ kásán lẹ́lò
1: ẹ káàárọ̀
0: sá yẹ sá ló jọdá ní rédíò bẹ́ẹ̀ ni àìsà ẹ ṣe gan sá.
1: Agbára ọlọ́run iléeṣẹ́ yìí kò ní jóná o.
0: Àmì o.
1: Kí ni orúkọ mi ní Ọ̀pálẹ́yẹ Kọ́láwọlé láti ìlú Ògìjo.
0: Ẹ káàbọ̀ sá.
1: Yẹ̀sà nípa ti àmọ́ báńdíìtì èyí wọn kò sí ìròyìn ojoojúmọ́ ká mọ̀ gbọ́ pé wọ́n jìyàn pé wọ́n gé wọn lórí wọ́n kó wọn ya àwọn èèyàn lọ. Ṣé ìbéèrè kan tó wá sí mi lọ́kàn gàtí a sọ pé à ń fẹ́ ọlọ́pàá ìbílẹ̀ ìpínlẹ̀ ẹ wá wo nísìnyí wọ́n pa yafos wọ́n pa sójà wọ́n pa ọlọ́pàá tí ojú omi ò gbẹ́yìn ṣé ti ìbílẹ̀ ìpínlẹ̀ lè kàtà torí ìbéèrè yẹn orú mi lójú
0: nígbà
1: tí rí àwọn bá ti lè fa jagun jagun ìpínlẹ̀ mélòó ni wọ́n tí wọ́n lè fóòtù ẹ̀ gan.
0: Ẹ ṣe ìwà mi, ẹ jẹ́ máa lọ lọ́rọ̀ àlébá ìpín kankan mọ́. Ṣùgbọ́n jẹ́ kí n máa kí àwọn ẹbí Jésù tó kí kí n kí wọn dáadáa, kí n kí àwọn ẹbí Jésù tó kí ìpè wọ́n ku ìpalẹ̀mọ́ ọ̀la náà ni ìgbéyàwó Sunday àti Adébọ́lá eléyìí tí wọ́n máa ṣe ní ọ̀la ní ìfẹsowápọ̀ ní ìlú Ogun State ní ìpínlẹ̀ Ogun nílà bẹ́ẹ̀bẹ́ẹ̀hún ẹ̀kọ́ oríire lágbára ọlọ́run Sunday àti Adébọ́lá lágbára Elédùmarè ẹ̀yìn ìyàwó ní mẹ́ni lẹ́yìn ìgbéyàwó yìí owó ọlá ẹ̀mí gígùn náà ni yóò mọ̀ dé bá wọn July 4 náà ni ìgbéyàwó ọ̀hún. Mo kí yín lórúkọ èmi MC Rawọ̀ wípé Sunday àti Adébọ́lá ìgbéyàwó yín ọ̀la kò ní bàjẹ́ o lórúkọ ẹbí Mr and Mrs Jésù tó kí mo kí yín. Ẹ jẹ́ máa lo adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ ti pè wá láàárọ̀ yìí. Eré gbogbo tún di ọjọ́ ajé Monday títí ọjọ́ ajé Monday ẹ̀rí olúwagbèmílékè Adébáyọ̀ náà lórúkọ mi MC Rawọ̀ yín náà rèé àgbàlagbà ọmọdé tí ń pẹ́bẹ́ bàbẹ̀ lórúkọ ìyá mi Tolú láti jọ kí ayọ̀ mo rọwọ́ yín kò ní bàjẹ́. Tọ́ à ń lọ báyìí eré gbogbo tún ọjọ́ ajé Monday ó dàbọ̀.
2: Ìgbẹ́kẹ́ ní fọwọ́ ti lé ìgbà láàmù ní fọwọ́ lògiri ó yẹ ẹtúyáyá ẹtúyàyà kájọ ṣe ayẹyẹ ọdún kẹwàá tí ẹ̀rí olúwagbèmílékè Adébáyọ̀ MC Ìràwọ̀ àgbàlagbà ọmọdé tí pẹgbẹ́ bá bẹ̀ ló kọ́ títí sọ̀rọ̀ lórí rédíò pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ gbogbo mídíà platform pátápátá turn up with MC Ìràwọ̀ tó máa wáyé ní iléeṣẹ́ wa Jordan 105.5 FM 12/14 Musibau Àṣàfà Street off Àgbẹ̀ Road Abúlé Ẹ̀gbá Lagos àwọn olórin tó máa dá wa lára ya Ṣínà Ajíbóyè Ṣínà Ìràwọ̀ One Century ọmọ bàbá Alágo Àyànfẹ́ ọmọ Jésù FM Amino 2 Jizu Joe Verified Showboy Akeem Adewale AK Pumping Fuji Boy pẹ̀lú títí láyọ̀ títí láíláí MC ọjọ́ náà ni Ọláyẹmí Àkànní MC Fàlò Fàlò Fadá àwọn olùgbàlejò níbi ayẹyẹ ọ̀hún ni ọmọọba Láre Johnson Charles Ìdẹ̀họ Adémúìwá Adédèjì Kọ́kọ́rọ̀rọ̀ Dèjì Bọ́bárẹ́ GM gbogbo ẹ̀yin olólùfẹ́ pátápátá la pè láti bá wa ṣe ayẹyẹ Gatefield T-shirt 7000 cap 5000 fúfìlà àti aṣọ tiyín ẹ máa pè sórí nọ́mbà yìí 09065219567 09065219567 fún ẹ̀yin tẹ́ fẹ́ ṣe onígbọ̀wọ́ ayẹyẹ yìí ẹ máa pè sórí nọ́mbà eléyìí 09124119516 09124119516 turn up with MC Rawọ̀ ó máa dùn jù. Ìgbẹ́kẹ́ ní fọwọ́ ti lé ìgbà láàmù ní fọwọ́ lògiri ó yẹ ẹtúyáyá ẹtúyàyà kájọ ṣe ayẹyẹ ọdún kẹwàá tí ẹ̀rí olúwagbèmílékè Adébáyọ̀ MC Ìràwọ̀ àgbàlagbà ọmọdé tí pẹgbẹ́ bá bẹ̀ ló kọ́ títí sọ̀rọ̀ lórí rédíò pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ gbogbo mídíà platform pátápátá turn up with MC Ìràwọ̀ tó máa wáyé ní iléeṣẹ́ wa Jordan 105.5 FM 12/14 Musibau Àṣàfà Street off Àgbẹ̀ Road Abúlé Ẹ̀gbá Lagos àwọn olórin tó máa dá wa lára ya ya shina ajiboye shina irawo one century omo baba alago ayanfe omo jesu fm aminotu jizu joe verify show boy akim adewale ak pumping fuji boy pelu titi layo titi lai lai mc ojo na ni olayemi akani mc falo falo fada awon olugbalejo ni bi ayeye ohun ni omo ba larin johnson charles ideho ademuwa adedeji kokororo deji bobare gm gbogbo eyin ololufe patapata la pe lati ba wa se ayeye gatefield t-shirt 7000 car 5000 fufila ti aso tin e ma pe sori number yi 09065219567 09065219567 fun eyin te fe so nigbo wa ayeye yi e ma pe sori number eleyi 09124119516 09124119516 turn up with mc rawo o ma dun ju
3: from Lagos this is
4: Jordan. Jordan. Value innovation radio has never been this excited. This is Jordan 105.5 FM.
3: The upcoming program is a repeat broadcast. The upcoming program is a repeat broadcast.

ìdá tí Ọlọ́run dá ayé yìí pẹ̀lú àlàsílẹ̀ kò dá ní ìdá tó le rárá, kò dá ní ìdá pé wà á dààmú nínú ẹ̀. Ètò tí Ọlọ́run ṣe kò ṣe ní ètò yẹ pé nǹkan máa dàrú mọ́ ẹ lọ́wọ́, ètò ẹ̀ ni wípé ó máa bí si kó dẹ̀ máa rẹ̀.

0: si gbogbo bi Oluwa se seto yen niye gba ti Olorun pari aye o sure fun aye pe ki aye ma gberu ki gbogbo nkan to da ko ma dagba so ti nibi ti ki ti finira wuri rara to ba kan sa ti fi esu e mule bayi o ma dagba so ti nibi ton ti gbe bi fun awon ewure ri rara o ba kan ti le bi mo ti e o ma ma dagba nti e ibisi ati iresi ipinu Olorun ṣugbọn ni igba ti awon eniyan ti owo bo nkan to le pa wa lara o na ni aye bere si ni wa lara awon asawo okokun awon asawo ajeji awon asawo emi okokun to wa laye ka wa ti a o le fojure o lo mu aye nira fun wa bo ba gba mi bo lale adua ma ro Olorun ati gba bo ba gba mi bo lale wa ma gba awon oro mi gbo wa de mo di ti mo fi so fun pe aye yi ogun ni wa ma gbọde ti mo fi so awon oro to le lopolopo igba nitori pe bo ba ri odikeji aye temi ri wa mo wi pe awon ota po gan to ju ota eniyan gan lo ota to dide si o ota to dide si sere ota to dide si ayanmo re o necessary le ko je eniyan koda to ba je eniyan gan emi kan lo wonu e ohun ton pe ni ota o dide emi ni ohun ton pe ni okokun o dide emi ni o ti won pe ni ibi o dide emi ni awon na n wa ibi ti won ti ma express ara won to ba ri eni to binu e ko mo pe emi kan lo wonu e o se ohun gangan to ba ri eni to n ba oja ma baja o emi inu e ni ko baja emi kan lo wonu e ko ba re nikan to n taku e ma baja
1: 05.5fm Twitter Jordan105fm Instagram Jordan
0: emi ataku lo wonu e o didi emi ni awon kini alejo ati ajeje bibele fi so wi pe angel ti ko toju ipo won
1: 105fm
0: won tawon yi awon ni awon angel ti ko toju ipo won ati bibele awon angel ti ko toju ipo won awon to so ipo won nu pelu olorun awon to so dure nu pelu olorun sugbon ti won wa ohun ti olorun da ti o le da bẹẹni sa mo sọ fun ọ pe wọn ba ẹja nitori pe o bimọ wọn ba ẹja nitori pe o fine wọn ba ẹja nitori pe akọsilẹ ọrun wọn ti ni ojurere pẹlu ọlọrun tẹlẹ ṣugbọn bi wọn ṣe lose ojurere wọn pẹlu ọlọrun wọn fẹ ki wọn naa jiya bi awọn naa si fẹ jiya bọ mi daadaa sa lalẹ yi ati alẹ ọla ati aarọ sunday adu ata fẹ gba niyẹn asawọ to wọnu aye ẹ to fi aye ni ọ lara ọpọlọpọ yin bẹẹ bá ń lọ bẹẹ bá rìn díẹ báyìí ò ní mọ wípé ẹmí tó wà nú ẹ ò ní wọn rí ẹka alẹ ẹkú àtàárọ ẹkú ìbẹrẹ ọsẹmi ò ní ọjọ friday ó ń wọlé lọ sùn kí ọwọ ọlọrun kó wà lórí ayé rẹ kí agbára ọlọrun kó dúró tì ọ kí àánú ọlọrun kó wà lórí ayé rẹ mo béèrè fún agbára ọrun mo béèrè fún ọwọ agbára ọlọrun kó wọnú ayé ẹ kó gba ìṣẹgun bó o ti ń wọlé lọ sùn mo fẹ kó mọ wípé ẹran ara àti ẹjẹ kọ ló ń bájà mo fẹ kó mọ wípé ohun tó ń sanwó òdì sí ọ yìí kì í kàn sí àwọn àṣìṣe kan tàbí àwọn ìṣẹlẹ kan ó dídí ẹmí ni tó nílò àti ba ẹkànlẹ ó dídí ẹmí ló fẹ paramọ ẹ nínú ó dídí ẹmí ló fẹ kó má rí ọ̀nà lọ ó dídí ẹmí ló fẹ kó tiṣẹ́ kó má jèrè ó dídí ẹmí ló fẹ kí ìwáyé ẹ kó dáradáradá ó bá rí ìnilára kan tí à ń ṣe kó mọ wípé agbára kan wà níbìkan tó dìde sí ènìyàn oníwàásù ló sọ bẹẹ agbára kan ló dìde sí ọ olólùwò ní gbà kò dìde sí ọ nítorí pé o wà ládùúgbò ó dìde sí ọ pé torí pé o dé àdúgbò yẹ ó dẹ fẹ ṣe rere ohun tó dẹ fẹ ni wípé àwọn tó ń gbé àdúgbò yẹ kí yàmọ tán níbẹ o ló ń fẹ gbọ mi dáadáa ìwọ fẹ jẹ èèyàn nínú ẹbí nígbà tí ẹmí kan ti bá ìdílé yín mulẹ kán tó bí baba ńlá ẹ pé gbogbo àwọn tó bá gba ìlànà ẹjẹ yìí jáde wọn ò gbọdọ jẹ èèyàn lè dá súbíà kárìà nàbà ìmulẹ òkùnkùn lórí ìdílé yín ìmulẹ òkùnkùn nínú ẹjẹ ìran yín tó ní ò ní jẹ èèyàn agbára ọlọrun fàya ó ní ọlọrun fi ní ká máa gbàdúà láìsinmi àti lásàárẹ ó ní ọlọrun fi ní ká máa gbàdúà torí adúà nìkan ló lè ṣẹgun wọn gbọ mi dáadáa oríṣi pélépélé ní gbogbo àwọn ẹmí tí mò ń sọ fún ọ àwọn kan wà tó jẹ wípé àwẹ díẹ kápá àwọn kan wà tó jẹ wípé ó ti bá àwọn ìran kan kanlẹ ó ti bá bàbá ńlá ayé kanlẹ ó bá bàbá bàbá ẹ kanlẹ ó bá bàbá tiẹ kanlẹ ìwọ wá fẹ fi àwẹ ọjọ kan ó fẹ fi ṣẹgun ẹ ó dídí ẹmí ló ń bájà mọmọ ó dídí agbára ló ń bájà bẹẹ ni sà àwọn ẹmí tó ń pààrà mọ́ ẹ̀yàn nínú ẹmí òkú tó ń ba ẹjà ó ní. ma wa ba e loju ala ta fa e lo sabule pe wa wo bi mo se fe so deru eyin tori emi oku yen ma wo e pada la sabule pe eru eyin ni ese bo se n gbe labule o ni mo fe ko gbe to ba wo e pada lo sile to n pe tele loju ala ohun to n wi ni wi pe aleru eyin ni e mi o fe ko da fun e ju awon to ti lo lo to ba wo e pada si school to ti jade o so fun e wi pe ani mo fe ko so ojo waju enu mo fe ko pada seyin to ba wo e pada sibi to ti lo se exam o so fun e wi pe idanwo ni tan laye mi o ni

oko baba e ojo iye ni awon agbara won yi won ma nduro de ojo iye ni ya awon agbara won yi won ma nduro de ojo oko ni ya tori be won mo fin be gbadua kan lale to ba je wi pe o da wole nkan ko lo dede emi kan to nba ti won je ton pe ni emi oku abi emi body to rin ninu eje yin wo lo sise abi ko je emi to wa ladugo pe mi o ni gba ki kan dagba ni bibai mi o ni gba keni ko sase lo nule abi ko je emi to nbe nu le to nbe ye tori awon emi ye ti spread ara won won gbe ninu eje idile won gbe ladugo kan won gbe ninu ile kan to nbe ye o nta so fun e ni wi pe bo ba nbe le gbogbo to ba da wole a ni je ko lo awon emi oku to wa ninu ile ye ki na gbe won jade ma se ami emi oku te jo nbe to je ko ni akojo ina gbe won jade emi oku to wa ninu ile re to ni awon omo re o ni lari ina ko down lohun mo pe agbara olorun oruko jesu olugbala ko down lohun lale owo olorun ko wonu aye re emi oku ti n ba orin ajo oruko jesu olugbala ina yaye nipa oruko jesu ohun to fojuri sugbon to sise riri laye ka e ohun to fojuri sugbon to sise riri ninu aye e ohun to fojuri sugbon to n ba nkan je laye e gbogbo bo se le gbadura to oruko jesu olugbala ina ko jo agbara olorun ko tuka agbara olorun ko baje agbara olorun ko baje gbogbo pati agbara e to fa ye ni olara oruko jesu olugbala ki won doku eyin emi aseti mo ba yin wi ninu aye ati ti mo ba soro yi to ni ore ofe ati gbo mi lale yi gbogbo emi aseti to n tele abarire e gbogbo emi aseti to n tele certificate e gbogbo emi aseti to n tele awon omo e gbogbo emi aseti to n tele e bo se n jade to te n wole to tele fojuri mo le won pada leyin e pariwo nibi to e ba wa so pe loruko jesu emi aseti pada leyin mi e gbo bi jesu so fun emi to n tele Peteru soro pe satani pada leyin mi alami ase oya iwo na so be so pe satani pada leyin mi emi ile wa pada leyin mi emi to wa ladugo to ni mi o ni mu kan le jade pada leyin mi emi to n tele awon omo mi to ni wa ni deyan pada leyin awon omo mi emi to n tele ise mi ti o je lakojo pada leyin mi emi to n tele owo mi ti o je ko ni akojo pada leyin ise mi pada leyin gbiyanju mi pada leyin lala mi oya pariwo be so wi pe eyin emi aseti e wole eyin emi aseti e wole emi emi aseti e wole ipa aseti lori aye mi o ya wole so be o so pe oluwa bi mo ti wo odu orun lo gbogbo ipa ti agbara to ma foju orun da ogun si mi lara oluwa da won lejo gbogbo ipa ti agbara to ma gberugbe pe ifaseyin si o lara to ba jeun loju orun to ma ba kan je awon agbara to ma fi ibaloko oju orun ba kan je mo lara awon agbara to fi onjo oju orun ba kan je mo lara àwọn agbára tó fi àwòrán ìjákulẹ̀ wọ̀ ẹ́ lójú àlá tó máa jẹ́ pé wà á tún padà dé ìrírò ẹ̀yìn ó yá iná dáhùn lára wọn iná dáhùn lára wọn iná dáhùn lára wọn lónìí lórúkọ jésù olùgbàlà gba ìdáǹdè ó lè mísì ẹ̀ bá a ṣe gbàdúrà lónìí nìyẹn ẹ̀yìn ẹ̀mí òkú àwọn ẹ̀mí tó bá ń tako iṣẹ́ rẹ̀ ẹ̀mí òkú ni ó pẹ̀lú ọkùnrin tó wà létí odò Bethsaida ó dẹ̀ wéṣì ọjọ́ ẹ̀fọ́ 38 years ládà Umani Akari Anaba ẹ̀mí tó ń fi ayé ẹ̀ ṣòfò ẹ̀mí tó ń fi iṣẹ́ ẹ̀ ṣòfò ẹ̀mí tó fi gbìyànjú ẹ ṣòfò tó kàn ń dàgbà ó ń ka ọjọ orí ṣé ìwọ náà ti ń dàgbà báyìí tó rí kankan rere tọka sí tó kàn ń wò pé orí ènìyàn ẹmí tó ń lé olóore jìnà sí ọ ẹmí tó ń lé ìrànlọwọ jìnà sí ọ mo pe olùgbàlà láàárọ yìí kó dìde kó ràn ọ lọwọ kí agbára ọlọrun kó ràn ọ lọwọ kí ọwọ rere ọlọrun kó ràn ọ lọwọ kí ojú rere jésù kó dìde sí ọ kí ìrànlọwọ olódùmarè kó dìde sí ọ ipa àti agbára tó dìde sí ayé rẹ tó lóòní lákòjọ kó parẹ kó parẹ kó parẹ kó

0: agbára ẹ̀ 700 naira olúwa ni kò dá kó fi bèrè olúwa ọwọ́ ibi gíga olúwa dalé mi lóṣù yìí wàá rí ọwọ́ ọlọ́run ó máa dára fún ọ ojú òní tí ọ èsì inú àkáǹtì tí wọ́n pè fún ọ yìí 61 42 08 38 72 61 42 08 38 72 Jumping last time 61 42 08 38 72 Open. Daniel Olufemi Komolafe Owape Magbagbe o gbogbo eyin ta fe magbadua bi yong ori radio o fe temi ati magbadua losan lodu ati lale ni gbogbo igba won ko send the message to me hi baba adua wole so e ka le oruko mi re lati ni bayi mo ti pe bi bayi ni sa wa de send the voice note to ba je ala lo nba leru send e si mi ma so fun e o do ma se 080 20 90 30 57 28 070 29 30 57 28 070 14 33 81 11 tabi 080 286 122 38 080 28 61 22 38
1: Àlàáfíà fún ọ, olú ayọ̀ ló máa sọ, wá jíjí ìṣẹ́gun, àlàáfíà fún ọ, ibi ò ní bá o, ibi ò ní bá o, ibi ò ní bá o, God bless you, olú ayọ̀ olú máa sọ.
2: From Lagos, this is
3: Jordan,
4: 1.5 FM. Christ Apostolic Church, àgbàlá agbára ìtúsílẹ̀ tún ti dé o, pẹ̀lú àkọ́tún ètò ìsọjí ńlá agbára ọlọ́run tó tayọ, ọlọ́jọ́ mọ́kànlélógún, 21 days ultimate power of God revival, àkòrí kí ìjọba rẹ̀ dé, Matthew 6:10, bẹ̀rẹ̀ láti 29 June sí 26 July 2026, aago mẹ́fà sí mẹ́jọ ìrọ̀lẹ́ ojoojúmọ́ lẹ̀tọ̀ nínú gbọ̀ngàn ilé ọlọ́run wa, ìgbàlà, síso èso, ojú rere, ìwòsàn, fífọ́ àjàgà, oríire, àlùyọ, ìtúsílẹ̀ àtìgbéga ń dúró dì ọ́ níbi ìsọjí ọ̀hún, Pastor S. Ofowowe, Pastor Yemi Olutunde, Prophet J.

0: ti yẹ.
1: Connect with that grace.
0: Kò wọlé kò tó máa fi ṣe fún ọ.
1: And see how doors will be open.
0: Àwọn mẹ́ta yìí gba mọ̀ pé àárín àwọn èèyàn lọ ti gbà kọjá.
1: They pass to people.
0: Trinity. Ṣùgbọ́n mo rí tí wọ́n gbé dání.

0: Money láti àlá ló ni yóò di ìmúṣẹ.
1: Àmì.
0: Money láti àlá ló ni yóò di ìmúṣẹ.
1: Àmì.
0: Gbọ́ mi o, bí mo ṣe ń gbọ́ mi ṣe àmì, bí mo ṣe ń pe ẹ̀jà sí ọ̀run méje yìí, láti òní lọ ibi tó dé tayé rẹ̀ dàṣẹ́lẹ̀, ó yẹ kó tẹ̀síwájú.
1: Àmì.
0: Lẹ́ẹ̀kejì mo sọ eré ìje tó ń sá tó rẹ̀ ọ̀run gbé ọ̀fọ̀.
1: Àmì.
0: Mo sọ lẹ́lẹ́kẹta. Ọwọ́ ajúlílọ tó ń kọ̀ntrú ayé rẹ bó ṣe ń sa eré pẹ̀lú ìrìn ò yá ọ. Jésù fìyẹ̀ sí ẹ lọ́wọ́.
1: Àmì.
0: Mo sọ lẹ́ẹ̀kẹrin pé bí Olúwa ti wà tí ẹ̀mí ẹ wà, ọwọ́ ajúlílọ tó dúnwájú rẹ ọwọ́ yẹn gbiná.
1: Àmì.
0: Kọ́ máa gbiná.
1: Àmì.
0: Ó gbiná.
1: Àmì.
0: Ó gbiná.
1: Àmì.
0: Ó gbiná.
1: Àmì.
0: Ó gbiná.
1: Àmì.
0: Ó gbiná.
1: Àmì.
0: Ó gbiná.
1: Àmì.
0: Ó gbiná.
1: Àmì.
0: Bó ṣe máa rí nìyẹn.
1: Àmì.
0: Mo sọ lẹ́ẹ̀kẹrin. Aṣọ igun àògo tó tọ́ sílé bàbá àti ìyá ẹ̀, ìwọ bọ́ ṣàfi méje agbe sí ọlọ́run.
1: Àmì. Àmì. Àmì. Àmì. Àmì. Àmì. Àmì.
0: Gbọ́ mi o, ẹlẹ́ẹ̀kẹfà rẹ mo sọ sí ayé rẹ, ẹ̀dùn ọkàn rẹ tó lè bẹ́ẹ̀ni bọ̀dì sọ tó fi ń sunkún láti jẹ́mẹ́rì di ìsinsìnyí pé olúwa ò bá dẹ̀jọ́ ṣe léyìn fún mi, ó yá gbà.
1: Àmì.
0: Mo sọ lẹ́ẹ̀keje, àánú ìdáríjì, àánú ìgbéra, àánú ìgbédìde, ó bàlẹ̀ ọba.
1: Àmì.
0: Bọ́mi olùfẹ́, orúkọ mi ni Wòlíì Ọlárẹ̀wájú Bankole láti inú ìjọ Christ World Gospel Ministry ní Bakare State, ní Jonathan Bisaju Nathan Estate, ní Patrocan Bus Stop along Igodo Road, ìṣẹ́ni ìdímọ̀ ọlọ́fin. Bọ́mi olùfẹ́, níbi kíbi tó ti ń gbọ́ mi lálẹ́ yìí àbí ní àárọ̀ yìí àbí bí kíbi tó já sí níbi tí wọ́n wà, mo fẹ́ kó sọ pẹ̀lú àṣẹ ìtẹ̀lébi pé ogó mi fara hàn.
1: Ogó mi fara hàn.
0: Sọ pẹ̀lú agbátọ̀ pé ogó mi fara hàn.
1: Ogó mi fara hàn.
0: Ẹ gbàdúrà ogó mi fara
1: hàn. Ogó mi fara hàn.
0: Ṣé o lè sọ lẹ́ẹ̀méje bẹ́ẹ̀?
1: Ogó mi fara hàn. Ogó mi fara hàn. Ogó mi fara hàn. Ogó mi fara hàn. Ogó mi fara hàn. Ogó mi fara hàn. Ogó mi fara hàn.
0: Dúró mi tó wà, ó di àṣẹ, wọ́n fi ọlẹ̀ kó lọ lu ayé ẹ.
1: Àmì.
0: Agbára ọ̀tá agbára òkùnkùn mo ní wọ́n fi ọlọ́kọlọ lu ayé.
1: Àmì.
0: Ẹ wo bí ẹ̀yẹ ọmọ lọ́rùn àwọn òmìnira tó dúnwájú rẹ kí wọ́n ṣubú.
1: Àmì.
0: Yes Lord. Mo ní kí wọ́n ṣubú.
1: Àmì.
0: Àwọn òmìnira tó dúnwájú rẹ mo ní kí wọ́n ṣubú.
1: Àmì.
0: Ẹ gbọ́ mi o, Ọlọ́run ti bá ọ ṣe lóṣù yìí o, nínú oṣù tuntun July yìí Olúwa ti bá ọ ṣe o, ìpàdé alágbára kan lọ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ báyìí. Olúwa ní kí a fún àwọn 1,000 èèyàn ní ṣúgà, wọn ò rà ó, ọ̀fẹ́ ni. Wọ́n bí ibikíbi tí ṣúgà bá wà, èèrà máa ń wọwọ́ bá ni. Torí kí ni ibikíbi ìwọ kúkúrú yẹ kó máa wọ́ láàánú kiri. Bíbélì sọ wípé àwọn ọmọ kìnìún a máa ṣaláìní, ebi a sì máa pa wọ́n. Ṣùgbọ́n àwọn tó wá Olúwa, wọn kì yóò ṣe kí ni, wọn kì yóò lákòó rere. Now, ibi tó bá ẹyọ kan ni ṣúgà tá ń fún ọ, aago mẹ́sàn-án alẹ́ ni, aago mẹ́sàn-án alẹ́ ní Bakare Street ní ọ̀nà Ogande ní ìṣẹ́ni roundabout ìdímù yẹn, wàá yà sọ́nà tó lọ Ogande, wàá rí Petrocan sọ fún àwọn olókàdá pé Bakare ló ń lọ, wàá gbé ọ débẹ̀, wàá gba kí Olúwa àti gbàdúrà sí, ìlérí Ọlọ́run yóò ṣẹ́ mọ́ lára.
1: Àmì.